0: wo alade wura to pa ba joba e wa wo oba to lana leti okuku pa e wa wo oba to mo wo jere lenu eja e wa wo oba to jinde ni ojo keta ti po sibe o akawere o si aka pariwo go go go go go go go go paso fa ke ye mere baba la bi yamani mo je isimi teni ko ni ji ase mo fi di le yi o layo opolopo pe pe orijiriji ta ti fenu kan lori radio yi awari pe awade mo wi pe opolopo ogun lolorun ti se olobun abori pe pe adaye ba obo abori pe pe apagogo eni sofu obo abori pe pe adagbe adaso obo abori pe pe okuku biribiri lei tabi samuel ta pe pe opo ni ana kori si opo loro wa ija si o oloje ka babo si pe pe opo ati pe pe itesiwaju. First Samuel chapter 2 verse 1.
1: And as it bad, we are pay or come.
0: Oh yes.
1: You want me to go so get you.
0: Oh, rebuy light or check one water.
1: And you miss it, but a lorry and water. Mini to get here, be your dig balagan.
0: And you're a man, but a lorry and water. Oh, I'm calling your pet. But when you are doing, yeah. But when I did the cake, I was okay. So, where are I? No, me for
2: now.
0: I don't know.
2: I don't know.
0: I don't know.
2: I don't know.
0: I don't know.
2: I don't know.
0: Ati bi mati je won mo
2: lori
0: ati gba visa lati se bi oba ni loyibo ka ma je won mo le mo le mo ka sa ko loju awon olodi ka wa gele gege lojo inawo omo eni ka je bi la gogoro lojo inawo awon omo wa
2: omo
0: le tu pariwo oluwa bo tutu be mi wo bi le ki ko ati matu oloye ise tutu
2: omo
0: tutu mare je alariwo this is abroad.
2: He
0: went Belu.
2: Graduation.
0: Come on, David, think just Solomon, but that your baloju babare is your marema so jure. Mama, you can get Tara, let a man, you go on your lorio marema, your lorio. I'm for that, call a job, but I need your 42 or God, go there, call a repad a lady. You can only be a law, marema, regalo, laye. You can call Lobiore, Amareo, Nisi Barelo. I am my Yanika, my son, a lot of conjets, Amareo, Nisi letter. If a man Yanja, Kenya, Shama, Sepel, a lot of conjets, Amareo, Nikoja, and what you lore. Igba ma yi bi ile aye roboto igba rere o ma yi ke bi rese o tenu ma mama loruko Jesu wa gbadu omo asiko ko sele omo re oni fo sele Jacob bojo lojo lo omo re oni bojo lojo lo Samson ko sowo eleto obirin omo re oni ko sowo o bede ni ko ni ko sese omo re ji ma pagon la aye oni pa on ki koro ba omo re so aya re oni gbono odi lori omo o ore omo re ti ma ti ma ko ni gbe ni gigise bi so láàrin àwọn alájẹtì ọmọ rẹ dìde o ibú omi kò ní bu ọmọ rẹ mọlẹ adání wáyé kò ní gbàgbé rẹ tọmọtọmọ o wọn fìgbà jẹ iṣu nílé ọmọ rẹ o ìdààmú dópin àìní dópin àṣẹ ti gáfárà nínú lẹyìn o ọrọ ọmọ rẹ níyanjú o wàá jẹun ńláńlá nílé àwọn ọmọ rẹ di ọlọrọ ọmọ rẹ máa mọ jésù ọmọ rẹ ò ní kó tilẹta ọmọ rẹ máa ráyé gbé ọmọ yín ò ní rí àkóbá o ọkọ rẹ ò ní rí àdábà. Ayé òní mọ́mọ́ wa pamọ́ o. Onípẹ̀kọ́ ayé máa yà ọ́ lẹ́nu lórí ọmọ rẹ. Onípẹ̀kọ́ ọ̀run kò ní jẹ́ ká yé rán ọmọ rẹ lọ sí ọ̀rọ̀ àpàpàǹdodo. Alágbára lórí ayé yóò rẹ̀ lọ́wọ́ o. Ọba mi kìkì ọ̀rọ̀ yóò gbé ọmọ rẹ ró téńté. Ọwọ́ Ọlọ́run fa ọmọ rẹ láti inú ọ̀gbun lọ sí òkè téńté. Adániwá yẹ gbé ọ̀rọ̀ tọmọtọmọ. Ojú Olúwa kò ní ká kúrò lára ọmọ rẹ o. Òdodo Ọlọ́run yà ọ́ lẹ́nu. Inú dídùn àti ayọ̀ ló fi lo ìyókù ọjọ́ ayé rẹ ò mọ́ mi. Dádì ọ̀run dá ọ lára lórí àwọn ọmọ yìí o. Láàrin ọmọ ìyá rẹ ògo rẹ máa tayọ. Olúwa sọ ọdọmọ rẹ látòrí lọ. Ayọ ni fikunlẹ ẹnikẹni wa ṣòfò. Ọrun ṣàánú rẹ o. Ìlú tó wọ yẹn máa rọ ọlọ́run láti gbé. Ọmọ mi fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yẹ ọ̀pọ̀ tó tóbi tẹ ọlọ́run tọmọtọmọ. O ní júwe sàárẹ̀ ọmọ fẹ́nikẹni wa o. Wàá fayọ̀ lólé ayé rẹ. Ọmọ rẹ máa kọ́re bá. Àmì dáadáa wàá fayọ̀ lọ́dún yìí já tọmọtọmọ. Wàá tẹra ọmọ fògo fọlọ́run. Bẹ́ẹ̀ dẹ̀ ni wàá tẹra ọmọ fìyìn fọlúwa. Mo ṣe ń ro eré yẹn yóò padà wá sí ìmúṣẹ o. Ìkàdúgbò kò ní ká ọmọlẹ́ tọmọtọmọ o. Ló ní adá ìyà títún sínú rẹ. Aninilára kò ní ni ọmọ rẹ lára o. O ní rọ́gùn ìwárìrì lórí ọmọ. Ìbẹ̀rù bọ́jọ́ kò ní káwọ́ àtọmọ rẹ mọ́ yàrá o. Ayé ò ní fi ọ̀sán àti òru bá ọjà. Àárí ìwà àtọlọ́run ò ní dàrú o. Aláàánú kan máa ṣe owó sí ọ. 155 ọ̀run fetí sí àdúrà rẹ lónìí o. Wàá pàdé olùrànlọ́wọ́. Ilẹ̀kùn àánú sí. Ilẹ̀kùn oríire sí. Irè ọ̀nà jíjí wọlé. Wàá pọ̀ pátẹ́lẹ̀ ní Bùjẹ́ ẹran. Ọmọ rẹ ò ní bára rẹ̀ láàrin ìkìnú ayé. O ní rántí ẹbí sí olórí ọmọ o. Ìsìn ẹni kò ní jí àṣẹbọ fẹ́nikẹ́ni wa o. Kò ní bọ́ sórí kó o tó ṣe rere o. O ní rọ́gùn aṣọ ọ̀pá mẹ́fà ìbànújẹ́ lórí ọmọ rẹ o. Ọba mi aṣòro bí jà lọ. Kò ní jẹ́ kó orokọ lásán lórí ọmọ o. Wàá kéré oko délé tọmọtọmọ o. Ògo ọmọ rẹ máa tàn bí òrùn kárí ayé. Ayé máa bá ọyọ̀. Ọ̀run yọnu sọmọ rẹ. Èmi ò ní gbẹ́bí sí ọ lórí ọmọ rẹ o. O ní táwọ́dá tọmọtọmọ o. Ìrànlọ́wọ́ yìí kàn wà tọmọ rẹ o. Adójúlé ni kò ní dójúlé ọmọ rẹ fún ibi o. Ọ̀rọ̀ rẹ dayọ̀. Màmá o, ojú rẹ máa rírì ọmọ rẹ. Dádì ọmọ aṣọlá fún ọ. Ọmọ afọlákẹ́ ọ. Ilé yí ọ ká. Oríṣi owó yóò ní gbé o. Inú owó lẹ́tì máa bówó. Iṣẹ́ yìí ò ní lọlẹ̀. O níbi sí ọdẹ ayọ̀ sọ nínú rẹ. Bọ̀dá sàmì eléyìí ò ní ṣínà o. O ní jìyà látọwọ́ ọmọ. Ọmọ ọ̀dẹ̀ ní fìyà jẹ́ o. Àyípadà bí kò ní padà dé bá ọmọ ológo rẹ. O ní fọmọ jèrè ọ̀rọ̀ lára rẹ o. Ọlọ́run yóò rẹ̀ lọ́wọ́ nípa owó sukú àwọn ọmọ yẹn. Ogun ò ní gbẹ̀yìn yọ sí wà tọmọ rẹ. Lórí ọmọ rẹ ikú imú kò ní bọ́ sí tòsí. Orí ọmọ rẹ dorí àpáta tí ò ṣe kọlù látòrí lọ. Jésù Olúwa. Ẹjí náà jẹ́ ń gbọ́ ẹ̀rí tèmi o.
3: Mo fẹ́ jẹ́rìí nípa tọ́lọ́run ṣe fún ayé mi ní ìpàdé àgègé first time tí máa wá sí life program yìnyín. Orí kan ti máa ń fọ́ mi ti pẹ́tipẹ́ tó jẹ́ pé mo ti wà díkẹ́ẹ̀tì ògùn kan tí mo máa ń lò. Ṣùgbọ́n lọ́jọ́ yẹn handkerchief tẹ fún wa. Ṣáwa fìgbà gbogbo mo sọ handkerchief yẹn mórí bàbá alábíàmọ̀. Mo máa sùn láyọ̀, mo jí láyọ̀, orí ò fọ́ mi kankan ò ṣe mí. Mo sọ pé láàárín orí yẹn máa ti bẹ̀rẹ̀ máa ti jí máa ti máa ké. Nígbà tí máa lajú sí mo rí pẹ́lẹ̀ ti mọ́, mo kàn rẹ́rìn pé ha wow this is good. Ọkọ mi gan, nígbà tó ń rí tí mo jí ó ní àbáwo ni mo ní adúpẹ́ mo ní mo tiẹ̀ sọ ní àwọn rí pé mo sùn pé ìgbà táwọn jí pé torí àwọn ò pé èmi tí mi ò lògùn sùn. Mo dúpẹ́ o láti ìgbà náà bàbá alábíàmọ̀ títí di àkókò yìí a ti ṣèpàdé agége ó ti lọ sí a month àbí more than a month. Mi ò gbúrò fífọ́ mi ò lògùn yẹn rárá. Mi ò lògùn yẹn oògùn tó orífọ́ tó yẹ pé mo ti ná oríṣiríṣi owó sí mo ti lọ jẹ́nà àdébí bó ti sún mo ní mi ò lọ mọ́. Mo dúpẹ́ o mo gbé ọlọ́run yín ga ṣé ìránṣẹ́ yín ò ní dọ́kú o ẹ ò ní fọmọ ṣé ìránṣẹ́ ẹ ò ní faya ṣé ìránṣẹ́. Inú mi dùn o ẹ̀rí mi títí ayérayé ni mo ń jẹ fún àwọn èèyàn mo ń san tọ́lọ́run ṣe nínú ìpàdé yín fún mi ẹ ṣé o ẹ bá mi kí mọ́ mi o.
0: Olúwa ṣé o èní gangan la máa ṣèdúpẹ́ àwẹ̀ 21 days o àti inú ìsọjí akéde la ti ń gbàwẹ̀ ń bọ̀. Táàdẹ̀ parí rẹ̀ ní ọjọ́ Tuesday ní ayọ̀ àti àlàáfíà. Nítorí náà gbogbo ẹni tó gbàwẹ̀ máa tẹ́ pẹpẹ ọpẹ́ lẹ̀ nínú ṣọ́ọ̀ṣì lénìí. Màmá bàbá ìsìn tààrọ̀ yìí kò ṣeé fi ṣeré rárá. Ìsìn ọpẹ́ pọ́nbélé àti àdúrà ní ti tèmi. Pẹ̀lú ìwọ tó gbàwẹ̀ tá máa jó tá máa yọ̀ tá sì máa wẹ̀jẹwẹ̀ mú. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. A gbé ọlọ́run ga fún ìgbésí ayé gbogbo èyí tẹ́ ń gbọ́ wa lóòrèkóòrè tẹ́ ń fi ọrẹ tì nídìí pé kéètò kó lè máa tẹ̀síwájú. À ń fẹ́ àwọn ọmọ ọlọ́run tó lè fi ọrẹ 900 fi gbé ètò prógíráàmù rédíò yìí lárugẹ kó bàa lè máa tẹ̀síwájú lójoojúmọ́. Bí ò tó bẹ́ẹ̀ bó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ṣe tẹ́wọ́ gbà ọlọ́run yóò bùkún gbogbo yín o. Ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ́ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà. Ọlọ́run bàbá alábìyẹmọ o. Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30347 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ, a ò ní máa bọ́ jẹmọ.
5: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.
7: Ọdún yìí.

0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Bàbá ọmọ àtẹ̀mọ́ wá jọba báyé sọ̀rọ̀ jẹ́ kó yóò kó yé wọn. Gbogbo ẹni tí ó máa gbọ́ nípa ọ̀rẹ́ lónìí, bàbá wa fi òye yé wọn, a ó sì máa yàn ọ́. Gbóni fọ́lọ̀ lókè ọ̀run. Kí ni àkòrí ọ̀rọ̀ tí ò ní? Àwọn àmì tí a ó fi mọ̀ pé a ti wà ní ìkẹyìn ayé nínú ìwé Pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ kéde ìkọkànlá. Kí ló ń?
2: Ẹ máa wà ní àìrè kọjá.
1: Ẹ máa arákùnrin arábìnrin ẹ máa wà ní àìrè kọjá.
2: Ẹ máa ṣọ́ra.
1: Ẹ máa ṣọ́ra.
2: Nítorí èsù ọ̀tá yín.
1: Nítorí èsù ọ̀tá yín.
2: Bí kìnìún ti ń kéra múra mọ̀.
1: Bí kìnìún ó ń kéra múra.
2: Ó rìn káàkiri.
1: Ó rìn káàkiri.
2: Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri.
1: Ẹni tó máa pàjẹ́ ló ń wá kiri.
2: Ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí.
1: Ẹ kọjú ìjà sí.
2: Pẹ̀lú ìdúróṣinṣin.
1: Pẹ̀lú ìdúróṣinṣin Jésù.
2: Nínú ìgbàgbọ́.
1: Yes.
2: Kí ẹ̀yin kí ó mọ̀ pé.
1: Kí ẹ kó mọ̀ pé.
2: Ìyá kan náà ni àwọn ará yín tí ń bẹ nínú ayé ń jẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run orí ọ̀fẹ́.
1: Ọlọ́run orí ọ̀fẹ́.
2: Gbogbo tí ó pè yín sínú ògo rẹ̀ kíkọ̀ ní pẹ̀kun nínú Kristi Jésù.
1: Yes.
2: Nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, ohun tìkára rẹ̀ yóò sì ṣe yín lí àṣepé, yóò sì fi ẹsẹ̀ yín múlẹ̀. Yóò sì fún yín ní agbára, yóò sì fi ìdí yín kalẹ̀ tí rẹ̀ lí ogó àti agbára títí láéláé. Àmì.
1: Ogó ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ayọ̀ pọ̀ pé àánú Ọlọ́run sì ń bẹ lórí ayé. Ẹ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ bí Jésù ń tú àṣírí. Àṣírí ńlá ló ń tú fún wa nínú ìwé Pétérù kínní. Orí karùn-ún yìí àṣírí èṣù àbọ̀ ọ̀gbọ́ bó ṣe ká ni bá mi ka ẹsẹ̀ kì í ṣe kìje kéje sí.
2: Ẹ máa wà ní àìrè kọjá.
1: Ẹ máa wà ní àìrè kọjá
2: sí. Ẹ máa ṣọ́ra.
1: Ẹ máa ṣọ́ra.
2: Nítorí èṣù.
1: Nítorí èṣù ọ̀tá yín.
2: Bí kìnìún ti ń kéra múra mù.
1: Bí kìnìún ti ń kéra múra mù.
2: Ó rìn káàkiri.
1: Ó rìn káàkiri.
2: Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri.
1: Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri ni. Ìbànújẹ́ ayé ni Sàtáì wá sínú ayé. Ó wá fayé ṣòfò, wá fẹ̀yìn ṣòfò. Ó yẹ kó ti yí ọ̀rákùnrin arábìnrin. Inú ayé, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ nípa ohun tí Sàtáì wá gbé inú ayé ṣe. Òun ló bayé èèyàn jẹ́. Inú ọgbà èdè ni. Pátápátá, ohun tó jẹ́ kí Jésù wá sáyé ni à ń gbọ́ yìí. Ó ní ká lọ kí èsára o. Ohun tí Sàtáì wá ṣe láyé rèé o. Ó ní èṣù ọ̀tá ayé bíi kìnìún. Ó ń búra múra mù. Ẹni tí ó bá tiẹ̀ jẹ́ ló ń wá kẹ́ tó máa pàjẹ́ ló ń wá kiri. Torí pé ó mọ̀ pé àkókò tòun ó sọ tòun tó máa ṣòfò dànù. Ó ní ẹ̀mí tó máa kọ́ lọ sí ẹgbẹ́ ayérayé. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sí ẹgbẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀. Tí a bá dá ayé, tí a bá dá sí ọ̀nà ọgọ́rùn-ún, níbi tí Sàtáni bá ayé dé lónìí, ẹ̀yin náà mọ̀ pé tí a bá bẹ̀rẹ̀ sí pé tá a ń pè all over the world lórí àdàgbáyé, àwọn ipa mélòó ló jẹ́ ti Ọlọ́run ló gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Nígbà tí a wo Yohánù orí kẹtàdínlógún, Jésù sọ pé Ọlọ́run ò gbàdúrà fún ayé. Ò gbàdúrà fún ayé yìí o. Àfi àwọn tó bá gbàgbọ́ pé òun ni àna láti wá láti wá pa Jésù, òun lòún gbàdúrà fún. Ṣé o jẹ́ kan nú àwọn tí Jésù gbàdúrà fún báyìí? Ẹ jẹ́ kíyèsára. Ẹ jẹ́ sọ́ra wa. Sàtáni iṣẹ́ burúkú ló ń ṣe káàkiri ayé. Ó wọnú ọba, ó wọnú ìjòyè, kò sẹ́ni tí òun wọnú ẹ̀ mọ́. Ó wọnú ọkọ, ọkọ ń pa ìyàwó, ó wọnú ìyàwó, ó pa aya, wọ́n lu ọba wọn pa. Sàtáni wọnú àwọn bàbá wọn bá mọ wọn, ọmọ bí wọn bá ṣàṣepọ̀. Síbẹ̀síbẹ̀, ẹ já kí ni àyín wòran. Ẹ mọ̀ pé ìgbé ayé burúkú Sàtáni wá mú ká gbé inú ayé nìyẹn. Sínú Ọlọ́run wá gbọ́dọ̀ sí. Ìwọ kò gbọ́dọ̀, ìwọ kò gbọ́dọ̀. Òun là ń ṣe. Kó mọ̀ bá burú fún wa. Àwa ń tú àṣírí Sàtáni fún èmi àti rẹ̀ lónìí. Ó yẹ kó yẹ pé máa bẹ Ọlọ́run kó ṣe ọ níyè. Olúwa sí mi kò dà mí lóye. Kò yẹ tọ irọ́ lẹ́yìn. Kò yẹ tọ èké lẹ́yìn. Gbogbo ìrìn àjò tó ń rìn, ìrìn tọ́lọ́run òró ló ń rìn, ẹ wá láàyè láàrin àwọn òkú. Bọ́lá fẹ́ gbé gbà. Jésù Kristì, ó ní èmi ni ọ̀nà títọ́ àti ìyè. Ẹ tó bá gbà mí gbọ́, òun ló máa yé. Ṣó o gbà gbọ́, ọ̀rọ̀ Jésù, ó wá dàbí ọ̀rọ̀ yẹ̀yẹ́ lélẹ̀ tí ẹ lójú ẹ. Nígbà Jésù wà láyé, ó ní irọ́ ló ń pa. Wọ́n dẹ̀ ní èṣù lọ́n lò. Ẹ̀yin dẹ̀ ní èṣù òlò lẹ́ni. Tẹ́tọ̀ lẹ́yìn. Ẹ̀mí kí ló lò yìí? Sẹ́mi ọlọ́run ló wà nù yín báyìí. Sẹ́mi ọlọ́run lẹ́gbà. Tẹ́ fi bá tọ́mìnì kejì jẹ́. Gbogbo ọ̀nà tẹ́ máa pààyàn lẹ́ ń gbà. Nàìjíríà ó wá gbòòrò gbà. Àwọn apájẹgbẹ́ ni mi. Bá wà ní oko ẹ, wàá lọ ọkọ ẹ. Sẹ́mi ọlọ́run ló ran. Bá wà ní ilé ẹ, wàá yìnbọn. Sẹ́mi ọlọ́run ló ran wọn. Nàìjíríà ẹjí ìjí òdodo. Ẹjí ìjí kìí ṣe bá a ṣe láyé tí kò sí láti wà yìí. Jésù ran wa létí. Ó ran wa létí o. Ó ran wa létí. Kò panu mọ́. Ó ní ẹ máa wà ní àìrè kọjá. Ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí kéra múramù. Ó rìn káàkiri. Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri o. Ṣé kò sí ìdọdọ̀ ẹ? Bẹ́ẹ̀ ni òun náà máa pàjẹ́ ló ń wá kiri tó máa ba tiẹ̀ jẹ́. Ó máa rẹ́rìn. Ó máa yọ̀. Ó máa ṣe o. Ó máa ṣe o. Ó máa ṣe o. Ó ní fún aláàánú ọ̀gá ọmọ rí àánú gbà tó ṣàánú ọmọ nìkejì. Ò bá ṣàánú ìyàwó ẹ kó olúpa. Kò fi ṣe oògùn owó. Ó máa ṣe o. Lórílẹ̀-èdè Nàìjíríà. Lórílẹ̀-èdè àgbáyé. Ṣùgbọ́n Jésù sì ń sọ fún wa pé àkíyèsára. Àkíyèsára. Ẹ kó òórùn gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ gbọ́ òtítọ́ gbọ́. Ó ní ẹ̀yin ò mọ òtítọ́. Òótọ́ wá sọ ní di òmìnira. Ẹ gbọ́ òtítọ́ yìí gbọ́. Èṣù ọ̀tá ayé rìn káàkiri kò mọ̀ dúró. Àkókò tí ṣe ẹ wá lé gan la wà yìí o. Ló mọ̀ ìfẹ́ àkókò tó láti pa pátá. Ó kù sí dẹ́dẹ̀. Àwọn angẹ́lì tó tẹ̀lé ẹjọ́ kìnnà ní tàn sẹ̀. Inú ọ̀gbun tán wà láti ìgbà náà wà. Ayérayé ibẹ̀ gan máa wà. Sàtáàtì máa lọ bá wọn bẹ̀ láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n kò fẹ́ dá lọ. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ṣáájú nínú ayé ní dúdú ní funfun lọ́kùnrin lóbìnrin. Gbogbo ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀sẹ̀ ọ̀run àpáàdì ilé wọn. Ṣúrí mẹ́ka wẹ́ẹ̀lì kankú ní mẹ́ka pa. Ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀sẹ̀ òdodo. Ó gbé. Ó ní ẹ̀sọ́ fún olóró pé òun ló máa dá a fún. Ó ní kò ní dá a fún èèyàn burúkú yóò burú fún. Ó jẹ́ yí padà lónìí bó ti ń gbọ́ yìí. Àánú ọlọ́run sì wà síbẹ̀ o. Àánú lẹ́ẹ̀kan sí ló ń bá yẹn sọ̀rọ̀. Àánú lẹ́ẹ̀kan sí ló ń bá yẹn sọ̀rọ̀ lónìí. Yí padà kò ní ìwà yìí. Pábí ẹsẹ̀ kẹta. Pẹ̀tẹ́rù kejì. Ẹ tún jẹ́ ká lọ́bẹ̀ ká tún gbọ́ ká gbọ́ díẹ̀ sí ń bẹ̀. Kí ló wí?
3: Olùfẹ́. Èyí ni ìwé kejì.
1: Tí
3: mo kọ sí yín. Nínú méjèèjì náà ni èmi ń ru inú funfun yín sókè.
1: Ìwé kejì tí mo máa kọ sí rẹ o.
3: Nípa ríran yín létí.
1: Láti máa rán yín létí.
3: Kí ẹ̀yin kí o lè máa rántí ọ̀rọ̀ tí a ti sọ.
1: Kẹ́ bá lè máa rántí àwọn ọ̀tá lọ ṣáájú.
3: Ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn àpọ́sẹ̀lì yín. Kí ẹ kọ́ mọ̀ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú.
1: Àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú
3: ẹ̀gàn wọn.
1: Wọ́n
3: ó máa rìn nípa ìfẹ́ ara wọn.
1: Wọ́n máa nípa ìfẹ́ ara wọn.
3: Wọ́n ó sì máa wípé.
1: Wọ́n máa wípé.
3: Níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wà. Láti ìgbà tí àwọn bàbá ti sùn. Ohun gbogbo ń lọ bí wọ́n ti wà. Rí láti ìgbà ọjọ́ ìwà. Nítorí èyí ni wọ́n mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run li àwọn. Àwọn ọ̀run fi wà láti ìgbà àtijọ́ tí ilẹ̀ ti yọrí jáde nínú omi tí ó sì dúró nínú omi. Nípa èyí tí omi bo ayé mọ́lẹ̀. Tí ó sì ṣègbé ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé ti ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà. Ní a fi tòjọ fún ìṣúra fún iná.
1: Ohun tó wà ń bí lágbára. Ẹ̀yin ará mi, Ọlọ́run bá a sọ̀rọ̀ ìjìnlẹ̀. sugbon aye se be aye se ru e o la nbo bi ba me ka ise ko ye se se se si
3: oluwa ko fi ileri re jafara
1: o jesu o mo tele ye ko fi jafara
3: bi awon elomiran ti ka ijafara sugbon o mu suru fun yin
1: o mu suru fun wa ni
3: nitori ko fe ki enikeni ki o se gbe bi ko se ki gbogbo eniyan ki o wa si ronu ko wada
1: o to e fa je ri e o ma se o eyin te so e pe ti gba jesu ni oluwa to gba e ka bi beni yin e ka bi beni yin jesu wi pe lasan ni awon eyan be o ba lafohu sugbon okan won jina sohu be ni opolopo awon tan pa lo ni gbagbo ori je pe christian e mo so pe ni christian awon ti gbenu odi gbenu jesu ti jesu gbenu won awon ni christian ki se pe awon olusi lasan nigba ti o nigba jesu wa kiyesi gbogbo iwa ti se won o lati ru ile olorun ni dajo ti ma bere idajo olusi lo fe bere ona ko so ti to ka sorun aye ko oni jesu christ ani gbogbo esi te nsin esi asan ni esi ofo ni omule mo fo ni ko si to le gbe ode abi to ba ye pada ani ba o a so pe nibo ni leri wa jesu pe wa o nbo o bo o le da duro sugbon mo gba ni adua nigba ti pe ba dupe ka wa ko awon ife lo ah o mo ni ka ba mo o mo ni sofo o wole ogun jesu oluwa wa
0: iwasu ti egboton yi o wa lati enu baba wa iranse olorun alaye reverend jio ogundare jp ti ile ise iranse god's world avenue tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters, Alexander Area, Akwata Ibadan. Aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo. E le kan si baba wa lori awon number wonyi 08038549251 tabi 08060914503 tabi 08079 96-1008 Jesu Loluwa.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Adábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójẹ́, ọmọ wa mú mi wá mú mi. Èyí tí mo fi mọ iye wádùn ló ń petu ọmọ gbónsására olúbiẹ̀lá mú kòun ò gbọ́dọ̀ jẹ́yẹ ga. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ máa gbọ́ West Radio 89.3 FM. Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Adábánijà.
1: 89.3 FM kan dagbon ma

Èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wà? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ rẹ. Olúwa ni òdìdí rẹ, ni ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yé lọ àti títí láéláé.

ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa tí ó sì rìn ní ọ̀nà rẹ̀. Nítorí tí ìwọ ó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀, ìbùkún ni fún ọ, yóò sì dára fún ọ. Obìnrin rẹ yóò dàbí àjàrà rere léso púpọ̀ ní àárín ilé rẹ. Àwọn ọmọ rẹ yóò dàbí igi olífì yí tábìlì rẹ ká. Kíyèsí pé bẹ́ẹ̀ ni a ó bù sí fún ọkùnrin náà tí ó bẹ̀rù Olúwa. Kí Olúwa kí ó bù sí fún ọ láti Sioni wá. Kí ìwọ kí ó sì máa ríire Jerusalemu ní ọjọ́ ayé rẹ gbogbo. Bẹ́ẹ̀ni kí ìwọ kí ó máa sì. Bẹ́ẹ̀ni kí ìwọ kí ó sì máa rí àti ọmọdé ọmọ rẹ àti àlàáfíà lára Israẹli. Ogo ni fún Baba àti fún ọmọ àti fún ẹ̀mẹ́ mẹ́mọ́. Bí ó ti wà ní àtètè kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí. Ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì.

Ọlọ́run tí gbogbo agbára láyé àti lọ́run jẹ́ tirẹ̀. Sí Ọlọ́run tí ó ní gbogbo ipá àti sí ẹni tí gbogbo ògún jẹ́ tirẹ̀. Láyé yìí àti láyé tí ń bọ̀. Sí ẹni tí gbogbo ènìyàn yóò fò lọ sí iwájú rẹ̀ láti jíyàn gbogbo tó gbénú ara ṣe. Sí Ọlọ́run ọ̀rọ̀, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Àrí ìrú àlá, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa. Lọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́, gbanigbani tí ayé ń sáyà. Ẹni tó ní ayé àti ọ̀run. Ẹni tó ní ayé ní ìkáwọ́ rẹ̀. Ẹni tí ojú rẹ̀ sì ń wo gbogbo ènìyàn. Ojú rẹ̀ ń bẹ níbi gbogbo. Lásìkò gbogbo. Ó ń wo ẹni búburú, ó ń wo ẹni rere. Ó sì ń retí kí ẹni búburú ó yí ipa, kó yí ọ̀nà rẹ̀ padà. Kí ẹni rere sì tẹ̀wájú nínú iṣẹ́ rẹ̀ ṣe. Kí ó má sì ṣe sinmi bẹ́ẹ̀ ni kó má káàárẹ̀. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin ohun gbogbo. Alákòóso ọ̀run àtayé. Jagun jagun òde ọ̀run náà ni bàbá yìí. Òun ni olùgbèjà. Òun lolùgbéniga. Òun ni olùrànlọ́wọ́ ẹ̀dá. Òun ni olùpèsè fún gbogbo ènìyàn. Ọba tí gbogbo ọba ń gba àṣẹ lọ́wọ́ rẹ̀ ni. Ọba tó ju ọba ayé lọ. Ó ju ààrẹ ayé lọ. Ó ju olórí ayé lọ. Òun náà ni Ọlọ́run àwọn Ọlọ́run. Òun náà ni ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Òun náà ni agbára àti ògo wa. Ọba ṣe yóò wò. Kábíyèsí rẹ Ọlọ́run mẹ́. Fún àánú àtòrí ọ̀fẹ́. Èyí tó tún fún wa láti rí Sunday kejì nínú oṣù kẹwàá 2026. Mímọ̀ ṣe wa kọ́, agbára wa kọ́. Ọgbọ́n orí wa ò gbé, agbára wa náà ò ká. Ìwọ ló kàn mọ̀ọ́mọ̀ ṣàánú wa. Ó kàn mọ̀ọ́mọ̀ òun ṣe kẹwàá. Ó kàn mọ̀ọ́mọ̀ òun ṣe gẹwà. Àwa ẹrù pẹ̀ lásán-lásán bí èyí. Kí làwa tilẹ̀ jámọ̀? Alábàjọ. Tí ìwé yẹn ṣe wípé kí ni mí, kí sì ni ìran mẹ́. Ṣùgbọ́n o kàn mọ̀ọ́mọ̀ ṣàánú fún wa. O kàn mọ̀ọ́mọ̀ o gbé wa lékè. O kàn mọ̀ọ́mọ̀ o gbé wa borí. O kàn mọ̀ọ́mọ̀ o ń ṣèkẹ́ o ń ṣègẹ́ wa. Ọlọ́run àwọn Ọlọ́run.

àwátá lágbára tá a lè sà gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ pé ohun gbogbo tá a ní inú rẹ náà ló wà Ọlọ́run wa lẹ́yìn rẹ, ìwọ náà tún ni. Bí ò bá síwọ lẹ́yìn wa, bí ò síwọ tó ń jà fún wa, bí ò síwọ tá à ń wá sábá, bí ò síwọ tá à ń wá képè, kí la fẹ́ ṣe, kí lágbára wa ká, kí la mọ̀ ọ́n ṣe. Ṣùgbọ́n o kàn ń ṣàánú wa, o kàn ń gbé wa lórí sókè. Ọlọ́run mẹ́ ìbà rẹ o, ògo ni forúkọ rẹ o. Fún gbogbo tó ti ṣe, èyí tó ń ṣe lọ́wọ́ àti èyí tó tún ṣe nínú ayé wa. A sọ wípé o ṣe, a ṣe sàdánkátà rẹ, a gbé ògo ràbàǹdẹ̀ fún ọ, torí wípé àwa ò mọ̀ ọ́n ṣe, kò yé wa bó o ti ń ṣe, a kàn ṣáà mọ̀ pé ò ń bá wa ṣe náà ni. Ògo ni forúkọ Ọlọ́run alààyè, ẹni mímọ́ Ísírẹ́lì, àpáta ìgbàlà wa, ìbẹ̀rẹ̀ àárín àti òpin, ẹni tó wà kí ayé tó wà, ẹni tó wà nígbà tí ayé wà, ẹni tí ó tún wà nígbà tí ayé kò ní wà mọ́. Ìwọ ni Ọlọ́run láyé àti lọ́run, lẹ́yìn rẹ kò tún sọ́ba àmì, lẹ́yìn rẹ kò sálágbára àmì, lẹ́yìn rẹ kò sáláṣẹ kankan bẹ̀ kankan.

èyí ni mo fi ń kí gbogbo ọkàn tó ń gbọ́ mi láàárọ̀ ọ̀tún ni. Láìtòsí àti lọ́nà jíjìn nílẹ̀ yí àti lókèrè wípé mo kì í pe ẹkú ojúmọ́ o, ẹ káàárọ̀ o, ọ̀dẹ ọdún bí ara ò lébí o, ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ ọ̀tún ni. Lórí ètò yín ètò wa wákàtí yìí rere níkànnì kànga gbọ́mọ̀gbẹ 89.3 FM Wells Radio tí a kalẹ̀ sí Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Ọlọ́run ọba ló pé orí bẹ̀, ènìyàn kọ́, agbára wa kọ́, mímọ̀ ṣe wa kọ́, ọgbọ́n orí wa ò ká. Èyí táwa ń ṣe ní àyín, Ọlọ́run ní ń bá wa ṣe. Èyí tá à ń ṣe ń bí, Ọlọ́run ní ń bá wa gbé sí. Àwọ́kà dàbí irinṣẹ́ lọ́wọ́ rẹ̀ ni. A dàbí tools lọ́wọ́ rẹ̀ tó fi ń ṣe gbogbo àwọn nǹkan tó fẹ́. Àwa ò sì ní tẹ̀tí. Àníyé máa jẹ́ iṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bó ti fìran wa, gẹ́gẹ́ bó ti là á lé wa lọ́wọ́, gẹ́gẹ́ bó ti gbé e lé wa lọ́wọ́ láti máa ṣe. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sàtàwà yìí, Henry oníbẹ̀ni ìgbanu ìṣàkóso, dájọ́ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ, dásìjọ fọwọ́ lu ọwọ́ papọ̀ láàárọ̀ yìí, tí ohun gbogbo fi lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀, tí Ọlọ́run yóò sì tún gba gbogbo ògùn. Mo kí yín káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun nínú oṣù kẹwàá, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ire, ọ̀sẹ̀ ìbùkún, ọ̀sẹ̀ àlùyọ, ọ̀sẹ̀ ìgbéga, ọ̀sẹ̀ ìgbélórísókè, ọ̀sẹ̀ tí ọ̀nà àbáyọ yóò là fún ọ̀pọ̀ àwọn èèyàn lọ̀sẹ̀ yìí. Bó ti wù kó rí, bó ti wù kí èṣù wa máa gbé ogun tó, ẹ lórúkọ Olúwa. Gbogbo ìgbésẹ̀ rẹ̀, ìsapá rẹ̀ lórúkọ Olúwa kò ní nípa lórí mi àtẹ̀yìn. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀, ó ní ẹnikẹ́ni tó bá wa ihò, olóhùn ni yóò jìn sí. Ẹni tó bá jẹ́ ejò tútù ń gan, ẹni tó jẹ́ ọgbà tó ní ejò yóò bùsàn. Gbogbo ẹni tó péjọpọ̀ nítorí mi, nítorí tiyín, àwọn náà wọ́n padà ṣera wọn. Ẹrù tí a dì í lẹ̀, ẹrù yòówù tán lè dì í lẹ̀. Tán fẹ́ fi sọ oṣù kẹwàá yìí lẹ́nu mẹ́mí àtiyín lọ́wọ́. Oṣù kọkànlá ni àbóṣù kejìlá ọdún. Tán fẹ́ fi sọ lẹ́nu mẹ́mí àtiyín lọ́wọ́, ẹni náà ni ó forí ara rẹ̀ gbé. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá olómi yìí, òun lórúkọ tèmi jẹ́. Èmi ní ọmọ bàbá olómi yìí, mo kí yín pé ẹkú ojúmọ́ káàárọ̀. Ọdẹ ọdún bí ara ò lè bí ṣàlàáfíà lẹwà. Àtúkọ̀ àmójúbà ọjọ́ ìsinmi ẹyin aláyọ̀ mi, ọjọ́ ìsinmi tuntun mi, ọjọ́ ológo tí a ó tùjọ láǹfààní àti péjọpọ̀ ní ilé ìjọsìn láwùrọ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ ti mọ̀ wípé ọ̀pọ̀ wa la máa ń kọ́kọ́ fi eléyìí ṣe ìsìn àkọ́kọ́ ká tó máa tẹ̀wájú. So gẹ́gẹ́ tẹ̀wájú láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa láti lọ sínú àwọn orin tí mo mú wá fún wa láti inú ìwé oníyìn rere. Atorin kan tí mo mú wá láàárọ̀ yìí, orin yẹn gbà wọ́n ni ẹ̀sọ́ máa ló kọrin yìí, bóyá yìí náà rántí ẹni tó kọ́ ta bá débẹ̀. Àmọ́ orin ìwé orin méjì ni mo mú wá láàárọ̀ tòní. Ẹ̀jẹ̀ á lọ síbẹ̀ pa. Ok, ẹ̀jẹ̀ á sì bí bẹ̀rẹ̀.

méjì ni bí Ọlọ́run ò bá ní àkóso ayé ènìyàn ta ló tún fẹ́ ní. Ọ̀nà méjì ló pín sí ìsídà kó wà nulé àbí kó wà níta. Ìsídà kéèyàn jẹ́ alààyè àbí kó jẹ́ òkú. Ìsídà kí èèyàn jẹ́ ti Ọlọ́run àbí kó jẹ́ ti èṣù. Ìkan ló máa fọwọ́ mú. O lè jókòó sórí wọ́n ní you cannot sit on the fence. Ọ̀kan ló fọwọ́ mú nínú méjèèjì. Ọ̀kan ló ṣe tiẹ̀ nínú méjèèjì. Bíbélì sọ ó ní a kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Ó yan kò lè sin ọ̀gá méjì papọ̀. Béèyàn bá wà lẹ́nu sẹ́ńbì kan gan, ó lè lóyà sí gbogbo àwọn ọ̀gá bákan náà. Ó lóyà sí kan, ó sì máa ó kàn máa gbé gangun ẹ̀sìn áyán. Ó máa gbé kan lórí àga tí ò lẹ́sẹ̀. Èyí ìwọ náà yí ara rẹ wò láàárọ̀ yìí. Bàbá màmá tó ń gbọ́ mi láàárọ̀ tòní. Ǹjẹ́ a fi ààyè sílẹ̀ fún Ọlọ́run láti jọba nínú ọkàn wa, pàápàá jùlọ àwa ọ̀dọ́ lásìkò yìí àti gbogbo ènìyàn pátá ni pẹ̀lú. Bàbá màmá ẹ̀yin àgbàlagbà náà, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ta ló yọ̀ǹda ayé rẹ fún? Ta ló ń ṣèṣàkóso rẹ̀? O fàyè lẹ̀ fún Ọlọ́run láti wọnú ọkàn rẹ. O yọ̀ǹda kí ẹ̀mí mímọ́ gbàkóso ayé rẹ. Ẹ̀mí wo ni ó wà gbàkóso bẹ́ẹ̀? Bẹ́ẹ̀yìn òjọ́kùnrin yóò jóbìnrin. Bá méjì ni. Béèyàn ò sí nínú ilé yóò wà níta. Béèyàn ò sí lọ́dọ̀ Ọlọ́run yóò wà lọ́dọ̀ èṣù. Ibo nìwọ́ wà. Ó sì pé jura wọn lọ. Ó lérè jura wọn lọ. Tí ò sí àní-àní nínú rẹ̀ wípé ẹni tó wà

kò wá gbọ́ ohùn rẹ̀ pé wọlé. Ṣé láyàn fẹ́ rẹ lónìí? Ẹni tó wá láti fi ó fi ara rẹ̀ sílẹ̀, ó yọ̀ǹda ara rẹ̀ láti fi ṣe ìrúbọ fún ìmúpadàbọ̀sípò láàrin ènìyàn àti Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ló mú àṣẹ pé ìpadàbọ̀sípò láàrin ènìyàn àti Ọlọ́run ṣeéṣe. Ìlàjà láàrin ènìyàn àti Ọlọ́run, ẹ̀jẹ̀ nìkan ṣoṣo tí à ń sọ̀rọ̀ pa rẹ̀, òun ló jó ṣeéṣe fún èmi àti ẹ̀yin láti padà sọ́dọ̀ Ọlọ́run. Ìbá mọ́ ṣe bẹ́ẹ̀ ni. Ẹ̀jẹ̀ mọ bí tá àbá sì wà títí dòní olónìí. Ẹjẹ́ mọ bí tá àbá sì mọ sáré pákáleke pẹran o, àìjá mẹ́ran lọ sọ́dọ̀ àlùfáà o, ẹ̀yìn kan lè bá wa ṣe ètùtù ẹ̀ṣẹ́ wa. Láti kọ́kọ́ ṣètò ti àlùfáà gan fúnra lára rẹ̀ pé kálùfáà náà ti ẹ̀kọ́ yára wọn sí mímọ́ kí wọ́n tó wọ inú àgọ́ lọ, kí wọ́n tó wọnú tẹ́ḿpìlì lọ. Ẹsìn ìrántí pé bí a ṣe kọ́ wa ni wípé tẹ́ḿpìlì ọ̀hún tí àlùfáà bá wọ̀bẹ̀, wọ́n ó so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn irin ẹ̀hẹ̀mọ́ lẹ́sẹ̀ tí ó mọ jẹ́ kó máa mì pé mo sì wà láyé o, mi ò tí ì kú o. Ntí ṣẹ́kẹ́ṣẹ tí àwọn irin tí ó máa sọnu, mo sì wà láyé o, mi ò tí ì kú o. Yóò máa mi ẹsẹ̀ rẹ̀ ní kété tí wọ́n bá ti gbọ́ kó mi tí ò sì bọ́ta tọ̀. Ẹ mọ̀ pé ẹlẹ́.

ẹ káàbọ̀ padà láti abala orin kejì láti ní ìwé orin yìí rere. Mo ti àárọ̀ tòní. Kọ́ni kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM náà lẹ́wà yìí. Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Lórí ètò yín ètò wa wákàtí ìyìn rere pẹ̀lú Adé Dàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi. Àwọn tí ń ṣègbé ṣáájú ẹni ń kú. Fàánú já wọn kúrò nínú ẹ̀ṣẹ̀. Ké fáwọn tí ń ṣìnà. Gbẹ́ni tó ń ṣubú rò. Sọ fún wọn pé Jésù lè gbà wọ́n là. Wọ́n náà là ń sọ láti òwúrọ̀. Kò ní ṣe pẹ̀lú iye ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ. Àbí irú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ. Ọjọ́ ìrònú pìwàdà, òní ni ọjọ́ àyípadà, òní ni ọjọ́ àtúnṣe rẹ, tí Ọlọ́run retí rẹ, láti kọ gbogbo àwọn ọ̀nà yẹn sílẹ̀, pátápátá, pátápátá ni mo pè. Bí o bá sì lè ṣe èyí, inú Ọlọ́run yóò dùn torí ìwé mímọ́ sọ wípé ayọ̀ púpọ̀ ló ń bẹ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan. Tó bá ronú pìwàdà. Kò ní ṣe pẹ̀lú iye ẹ̀ṣẹ̀ àbí irú ẹ̀ṣẹ̀ tó ti ṣe. Jésù Olúwa nínú ìwé Jòhánù. Orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje. Ọ̀rọ̀ yẹn ń sọ nípa arábìnrin kan nínú Bíbélì. Àwọn nǹkan Bíbélì ọ̀rọ̀ àárín yẹn yóò ti yé wọn. Ó wá bèrè béèrè kan ń bẹ̀ pé ẹni tí ó bá ṣe àìlẹ́ṣẹ̀ nínú yín. Jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú. Ó ń sọ̀rọ̀ nípa arábìnrin kan tí àwọn kan mú wá wípé àìní yìí gbà owó kòkó bábà sásun ìwà agbèrè lábá lọ́wọ́ rẹ̀ nkankan. Mo fẹ́ fi èyí ṣe àpẹẹrẹ fún ọ ni wípé irú ẹ̀ṣẹ̀ yòówù tó ò bá àṣẹ. Bí o bá lè ronú pìwàdà ní tòótọ́ láti yọ̀ǹda ayé rẹ àti ohun gbogbo tó o ní fún Ọlọ́run. Ó ṣe tán olóòótọ́ àti olódodo ni yóò gbà ọ́. Bí ìwé orin tá a kọ yẹn ṣe sọ. Sọ fún wọn pé Jésù lè gbà wọ́n là. Èmi náà ń sọ fún ọ láàárọ̀ yìí wípé Jésù lè gbà ọ́ là no matter the situation. No matter what you might have done. Èní lọ́jọ́ ìgbàlà rẹ. Èní lọ́jọ́ ìtúsílẹ̀ rẹ. Èní ni ọjọ́ ìdáǹdè rẹ. Èní ni ọjọ́ ìràpadà rẹ. Kúrò ní ọkùnrin àná àbí ẹni tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ sí ẹni tuntun. You will become a new creation. Ó di ẹ̀dá titun. Má jẹ́ kí wọ́n fi ẹ̀ṣẹ̀ rẹ àbí àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn. Má jẹ́ kán máa fi kàn wípé ìwọ lẹ́vù tí ẹ ti kọjá ẹ̀ tọ́lọ̀ ń lè gbàlà. Kò sí lẹ́vù ẹni tí Ọlọ́run ò lè gbàlà. Àwọn kan ti ṣògùn ṣoríṣiríṣi ṣáájú. Àwọn kan ti ṣe ìpátá, ṣe ìpáǹle, wọ́n ti jalè, wọ́n ti ṣe oríṣiríṣi. Tí ìwọ gan ò lè rò wípé tọwọ́ ti ẹ gan pé kò tó nǹkan lẹ́gbẹ́ tí wọ́n. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ló kórira. Ó fẹ́ kó o wá kó o jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ yín. Ó ní bí wọ́n ó tilẹ̀ gan, síbẹ̀ ó ń dúró láti gbọ́mọ tó ronú pìwàdà. Ó ń dúró láti gba ìwọ tó ṣetán láti ronú pìwàdà nínú ìwé orin yẹn. Ó ní ṣáà ìtara rọ̀ wọ́n, ṣáà fi tara rọ̀ wọ́n, sì rọ̀ wọ́n jẹ́jẹ́.
òun ó dáríjì bí wọ́n jẹ́ gbàgbọ́ bí o bá lè gbàgbọ́ yóò dáríjì. Bí o bá lè yọ̀ǹda ayé rẹ fún ohun tí o gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ yóò gbà ọ́ là. Yóò dáríjì ọ́ yóò sì fi ìfẹ́ rẹ̀ gbà ọ́. Pásítọ̀ ò lè gbà ọ́, ìjọ náà ò lè gbà ọ́, ohun kan ṣoṣo tó lè gbà ọ́ ó ni Jésù Olúwa. Gbígbà sínú ayé rẹ tọkàntọkàn, gbígbà sínú ayé rẹ pátápátá, yíyọ̀ǹda ohun gbogbo tó o ní fún totally. Ó ní èrò ọkàn ẹ̀dá tí èṣù tẹ̀ pa, ó ní orí ọ̀fẹ́, ó lè tún mú padà. Mo kàn ti ẹ̀rù pé ọkàn èmi mo máa ti rìn jìnnà, mo máa ti ṣoríṣiríṣi, mo máa ti ṣe gbà, mo máa ti ṣàwò. O gbọ́ ni, ó ní ọkàn tí ó gbọgbẹ́ ta fọwọ́ ìfẹ́ àti inú rere sọjí, ó ní yóò kọrin, irú ọkàn tirẹ̀ náà yóò jí padà láì fọ̀tápè. Torí náà mo rọ̀ ọ́, bàbá àti màmá, ẹ jọ̀wọ́ ayé yín fún ẹni tó ni ayé yín láàárọ̀ tòní. Jọ̀hánù orí kẹjọ yẹn ẹsẹ̀ keje ẹsẹ̀ tó parí ẹ̀ ló sọ wípé ẹni tí ó bá ṣe aláìlẹ́ṣẹ̀ òní kókó kọ sọ òkúta. Ẹni tó bá ṣe tani ò ti ṣe nǹkan kan àbí méjì rí nígbà kan rí. Tíwọ náà bá wá ti wá di ẹni tí o lè rò pé a ti sọ ọ́ di pípé. Torí pé Bíbélì náà ló sọ wípé ẹni tó dúró ní kó kíyè sára kí ó má bàa ṣubú. Ṣùgbọ́n tó rò pé o dúró náà o gbọ́dọ̀ kíyè sára. Fúndì èyí náà wá tá a wà nínú ilé ìjọsìn a gbọ́dọ̀ kíyè sára lọ́nà àti máa ṣe ìdájọ́ ènìyàn bó ti wù wá. Ẹni tẹ́ ń wò lénìí, tẹ́yìn rò pé èmi ti gbàgbọ́, mo ti dẹni ìgbàlà, tó wá ń fìyún jọ́ọ̀jì ẹni tí ò tí ìgbà tó wà ní ẹ̀ṣẹ̀. Má ò tí ìmọlẹ̀ tí ó mọ́la o, ò tí ìmọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Ó lè jẹ́ kí ó padà di olùṣọ́ àgùntàn nínú ìjọ tí wọ yóò padà máa lọ lẹ́yìn ọ̀rẹ́yìn. Torí pé kò sí ẹ̀dá ẹnìkan tí Ọlọ́run kò lè gbàlà. Àsìkò ló kàn ń dúró dé. Lẹ́yìn tí àwọn tó fẹ́ sọ òkúta lu arábìnrin yìí tí wọ́n ti lọ, Jésù fúnra rẹ̀ kìí ṣe pé ó ṣe àgbérò ẹ̀ṣẹ̀ tó ṣe àbí àwọn nǹkan tó wà lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ni kò fẹ́. Ó fẹ́ kó gbàlà, ó fẹ́ kó má bà, ó fẹ́ kó ní ìyè àìnípẹ̀kun kí ó má bà kú sí inú ẹ̀ṣẹ̀ rẹ̀. Torí wípé kò sí ohun méjì tó jẹ́ èrè ẹ̀ṣẹ̀ bí kò ṣe ikú. Bíbélì ló sọ bẹ́ẹ̀ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ó ní a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí oníkàmárì. Jésù wá sọ fún arábìnrin náà wípé lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Nínú ìwé Jọ̀hánù orí kẹjọ yẹn ni ẹsẹ̀ kọkànlá. Kí ìwọ náà tó dáyàn lẹ́jọ́, kó o tó dáyàn lẹ́bi, kó o tó gbèdájọ́ kalẹ̀, rántí ibi tí ìwọ náà ti ń bọ̀. Kí n tún sọ wípé rántí ikọ̀ ọ̀rọ̀ tìwọ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Pé torí pé nìkankan ò rí ọ ni, torí pé ti ẹ ìyún ń ṣe ti ẹ síta, òun ló jẹ́ àárí, à ń bèlè tà ṣe ìwọ tó ti ẹ̀ tún ṣe ti ẹ tó fi ń bò. Ẹ jẹ́ ń lọ ní orin tí mo mú wá, ibẹ̀ ní ìmọ̀ gbà lọ láàárọ̀. Ẹ̀yin mélòó lẹ rántí orin yìí?

inú orin yìí ni màá fi yín sílẹ̀ sí ṣáyìn náà rántí orin yìí Sunny Okosun. Ẹ jẹ́ kí n máa gba bí sẹ́rí padà rílé láàárọ̀ tòní. Màá sì fi yín sí ọwọ́ orin yìí. Bí Jésù lọ ọba ti dé tó bá fa bíbọ rẹ̀ sẹ́yìn ọjọ́ mẹ́jọ láwùjọ pàdé lórúkọ Olúwa. Adé Dàmọ́lá olóyèdè ọmọ bàbá Olómiyẹ òun náà lórúkọ tèmi ń jẹ́ fún ìkéde àbí ìpolówó ọjà àbí fún ohunkóhun ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-3006-3122. 070-300-6312. Títí ọjọ́ mẹ́jọ ta ọjọ́ pàdé mo fi ń sọ́wọ́ Ọlọ́run ààbò àti àánú Ọlọ́run yóò dájú lórí yín. Ọjọ́ la oṣù ìjá ọdún yìí ọjọ́ la já pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Remain blessed. Stay safe. Shalom.

0: Balboa.
1: West Radio 89.3 FM, Awani Baba.
0: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò. Tẹ fẹ ma ta warawara bọ mẹta ṣe ń tà. West Radio ni kẹ ma bọ o. Afriti wa gbé ti yin lárugẹ. Owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Ilé iṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ ma bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí, West Radio 89.3 FM. Ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi, abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́, níbi tá a ti máa gba àlejò àwọn tó yẹ pé mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ, níbi tá a ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ. Ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí, èmi àti ìwọ a ó jọ gbé gba ọpẹ́. Ẹ já jọ gbọ́.
0: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, tẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Bóyá lẹ tiẹ̀ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńlá ńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmí rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Ká ẹ mọ̀ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwà aṣọ ìyìn rere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún

mokinyin e ka san a de ku isimi oni iroyin agbaye in la mu wa fun yin lati kanin West Radio 89.3 FM e kanin kanga gbemagbe to kun fu omi ogbon imo ati oye ti a kale si opopona Love Avenue Oliyole Estate Ibadan temi tope Olawole ni oniroyin yin Shaju, ego awon koko to wa nu iroyin na. Ijoba apapo orilede wa Nigeria ti pa ni dandan fun awon ileise ijoba leka jeka lati ma ra oko lati owo awon to nto oko po labele. Gomina Ipinle Oyo ti tari ibere si ijoba apapo orilede ye lati ye onda awon ilana igbowole nkan re fun awon eniyan. Ile Egypt ati ile Malaysia jiroro lori yiyanju awo agbegbe Middle East. Are Trump gbero fun are ile Ukraine tutun gege bi Zelensky ti se segbe leyin adehun epo disu ile US ati ile Russia. Ninu iroyin ere daraya Rolando ninu koju idaduro lati owo ajo to nboju to ere bọlu alafesegba nile Portugal iroyin na re lekun rere. Ijoba apapo orilede wa Nigeria ti parowa si awon to nto oko po labele lati se afikun ilana ipese ati siseto irolagbara fun ilana itoju awon oko leyin tita labe ilana orilede yi en ti se oga agba to ti je adari fun ajo le to nri si atopo ati pipesi oko labele lorilede Nigeria ti amo si NADDC iyin Joseph Osanipin no so ile di mimo lilo Abuja lopin ose nigba to n ba awon iroyin soro nibe ini Osanipin ti fi da awon omo orilede Nigeria loju pelu awon to n pese oko labele awon igbese ijoba ninu eleyi ti o fi lanfani lati le pese ise ati lati mu adeko de ba kiko oko wole lorilede yi ati pe yo tu segbe leyin awon ele to ni se pelu eya ara oko labele le to de n se kilo lori awon to je pe o n tu oko le ti o koju osuwon po ipe ki won se be ki won jawe se bi won bakan na le ti se oga agba fun ajo BPP iyan Adebowale Adedokun o parowa si awon oludokowo ati awon to n pese oko labele lati kuwole imo ijinle imo ero ati awon igbese le ti lo play se be se afikun si awon ipese oko labele lorilede Nigeria gege bi ijoba ti se n pe fun awon igbese lati le ri pe won pese awon ibudo le ti won ti mo pese oko labele. Gomina Ipinle Oyo Onimero Seyi Makinde ti tari ibere si ijoba apapo orilede ye lori adinku ewu epo pelu ibere lati yonda ilana ifowole nkan re. Gomina Makinde lẹni to tun se be to je omoye si ipo are labi asia egbe oselu Allied People's Movement ti a mo si APM in lo bere ibere yi lana nigba ti won se be ti won se ijiroro ti a mo si Town Hall Meeting le to waye ni apa ila orun ariwa orilede yi ti egbe oselu ohun se futi eto idibo gbogbogbo odun 2027 ile to waye ni Yola nipinle Adamawa. Oro gomina yi lo jeyo leyin ojo die le ti ijoba apapo orilede yi ti kede ogbon ojo mimo adeko de ba owo epo petirolu lorilede Nigeria lati le je ki irorun ko de ba awon owo ti awon eyan ti won ra epo jake jado orilede yi ilana inu ijoba apapo lanfani lati se pelu ajo le ti on ri si epo robi lorilede ti a mo si NNPCN lati le se be lati eleyi lo de ti se be lo de ti fa oniruru awuyewuye oro lati odo awon egbe osulu alatako ti won se apejuwe igbese ohun gege bi idapada sisan owo iranwo ori epo nipase awon ona almokoroi ati awon igbese
tó ní ṣe pẹ̀lú ìlànà ti ètò òṣèlú lè tó dẹ̀ jẹ́ pé ó wáyé níbi àwọn oṣù díẹ̀ sí ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àjọ tó ń rí sí gbígbógun ti ìfòyín-ṣòwò kòtọ́ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NAPTIP ti ṣàlàyé wípé àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà ipá nípa ìbálòpọ̀ tí a tún mọ̀ sí SGBV gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé ìlànà òfin tó tọ́ àti pẹ̀lú ìkìlọ̀ lórí yíyanjú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lábẹ́lé wípé ó lè ṣe àkóbá fún àwọn iṣẹ́ ìwádìí àti dídènà ìgbésẹ̀ òfin. Àjọ NAPTIP ló láǹfààní láti ṣe ìkìlọ̀ wípé gbogbo àwọn ìwà ipá tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ tí a mọ̀ sí SGBV ni ó jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá iná gbọ́dọ̀ fi ìlànà òfin tó tọ́tọ̀ ní ètò dẹ̀ tún ṣàlàyé wípé kò sí ilé-iṣẹ́ àbí àjọ lè tó gbọ́dọ̀ síbẹ̀ rọ́pò àwọn ìlànà ilé-ẹjọ́ àti òfin nínú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìní àjọ ń bẹ̀rẹ̀ tún ṣàlàyé wípé gbogbo orú àwọn tó bá ń lọ́wọ́ nínú àwọn ìwà àkòtọ́ nídìí ìbálòpọ̀ gbogbo wọn pátápátá ni ló gbọ́dọ̀ fi mú kata òfin kọ́dẹ̀ rí pé ẹni lè tó fara gbá nínú ìṣẹ̀lẹ̀ òun náà láǹfààní àti gba ìdájọ́ tó tọ̀. Ẹni tí í ṣe bẹ́ẹ̀ tí í ṣe adarí fẹ́tọ̀ ìròyìn àti ìlúkoro fún àjọ NAPTIP tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nílùú Àbújá ìyẹn Vincent Adékóyè ló láǹfààní láti sọ eléyìí nígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ lánàá nínú ìpàdé kan lẹ́tọ̀ọ́ láǹfààní láti ṣe nílùú Ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lè ti àjọ European Union àti àjọ International Idea tó láǹfààní láti ṣe agbátẹrù rẹ̀. Ìní Adékóyè wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó dẹ́ ń ṣe ìkìlọ̀ lórí àwọn ìgbésẹ̀ ló lè ṣe àkóbá fún àwọn iṣẹ́ ìwádìí láti lè jẹ́ kí àwọn tọ́wọ́ bá bà pé wọ́n hùwà kò tọ́ yìí láti fi mú kata òfin lè tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó pàrọwà sí àwọn tọ́rọ̀ kàn láti rí pé gbogbo àwọn ọ̀rọ̀ awuyewuye tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìbálòpọ̀ ní gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ fi ìlànà òfin tó tọ́tọ̀ ìpè yìí ilé ó láǹfààní láti ṣe nípasẹ̀ àwọn akọ̀ròyìn láti lè jẹ́ kí ìgbésẹ̀ òfin tó tọ́ àti àtìlẹ́yìn kó wà fún àwọn ilé-iṣẹ́ tó ní ṣe pẹ̀lú òfin àti gbogbo àwọn ẹgbẹ́ tọ̀rọ̀ kan. Ààrẹ ilẹ̀ Íjíbítì Abdel-Fattah al-Sisi ti parí àbẹ̀wò ọlọ́jọ́ méjì rẹ̀ sílẹ̀ Màlẹ́ṣíà. Ẹni tí ó jẹ́ adarí ilẹ̀ Íjíbítì àkọ́kọ́ tí yóò rin irú ìrìn-àjò bẹ́ẹ̀ láàrin 30 sẹ́yìn. Àbẹ̀wò rẹ̀ lè tó láǹfààní láti ṣe sí ẹni tí ṣe adarí fún ilẹ̀ Màlẹ́ṣíà ìyẹn Anwar Ibrahim. Níbẹ̀ làwọn méjèèjì lánàá ti láǹfààní láti jíròrò lórí láti lo ìlànà òṣèlú láti fi yanjú gbogbo làásìgbò àti aáwọ̀ tí ń lọ ní agbègbè Middle East. Tí àwọn méjèèjì dẹ̀ síbẹ̀ tán bẹnu àtẹnu gbogbo àwọn ìgbésẹ̀ àwọn ológun ilẹ̀ Ísírẹ́lì ní Gaza sí Gaza àti gbogbo àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹnubodè ní agbègbè náà tó fi dórí àwọn làásìgbò lẹ́yìn tó ń ṣe àkóbá fún agbègbè Strait of Hormuz. Gẹ́gẹ́ bí èsì ti fi léde, ní ààrẹ ilẹ̀ Íjíbítì ọ̀hún ti láǹfààní láti bá ẹni tí í ṣe ààrẹ Màlẹ́ṣíà ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ míì lẹ́ẹ̀tọ́ ní ṣe pẹ̀lú Horn of Africa títí tó fi dórí òkun pupa. Tọ́dẹ̀ ṣàlàyé tó sọ̀rọ̀ lórí lílo ìgbésẹ̀ òfin láti yanjú gbogbo àwọn ọ̀rọ̀ náà. Ní àwọn adarí méjèèjì wá ṣe ìfìdímúlẹ̀ àtìlẹ́yìn wọn láti lè rí pé ojútùú dé bá gbogbo àwọn làásìgbò tí ń lọ láàrin ilẹ̀ méjèèjì nílẹ̀ yìí tá ti rí ti Israel àti Palestine lórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹnubodè láti ọdún 1967 títí tó fi dé pẹ̀lú ilẹ̀ tó jẹ́ ti ìlà oòrùn Jerusalemu. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ń gbèrò láti yan ààrẹ tuntun fún ilẹ̀ Ukraine gẹ́gẹ́ bí ààrẹ tó wà nípò lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ náà ìyẹn Volodymyr Zelensky ti ṣe ń dáhùn sí àwọn ọ̀rọ̀ lórí àdéhùn epo dísù láàrin ilẹ̀ US àti Russia. Ààrẹ ilẹ̀ Ukraine ló ṣèkìlọ̀ lórí ìgbésẹ̀ àdéhùn tuntun
lati yonda opolopo tonu epo epo disu ile Russia fun ile USA le to da je pe yo tun le se be ko si owo fun Moscow lati le tesiwaju ninu ogun pelu awon orilede re ni o bere si salaye ninu oro na te ba gbagbe are Donald Trump lo so fun awon niroyin ni ile ijoba ile America lana wi pe eni ti se are ile na iyen Zelensky ni o se be yin lo fe ma pese wahala lo fe ma dala si bo sile lagbaye nipa tite siwaju lati ma buwolu awon awo lori ile awon ebu ifopo ile Russia lati igbati Russia le to da ti se be to ti ya awo ile Ukraine lati odun 2022 ni orilede na yin lo ti wa labe ofin ti Matia le to je pe o tumo si wi pe koni si eto edibo mo ni ile na awon alase yeme ti sekilo si awon ilese oloko ofurufu ati awon arinrinajo lori lilo papako ofurufu ile Saudi leyin isele isekupa eniyan mejila ni papako ofurufu yida esi fi lede wipe awon eyan to tobi odurun niye ni won se ikolu fun ninu ikolu won to de fi ara pa ninu ikolu to waye lori papako ofurufu ti King Khalid le to wa ni Saudi Arabia lana ni awon alase to ri si papako ofurufu ile Saudi lana ti kede wipe awon omo ile Saudi merin to fi dori awon eyan meji lati ile Baghdad to de fi dori eyan kokan lati ile America Jordan Palestine Syria Sudan ati ile Egypt ide won se kupa ninu ikolu na ninu iroyin ere idaraya Cristiano Ronaldo nlo ti ni daduro lati owo ajo to bo to ere bolu alafesiba nile Portugal le ti a mo si FPF leyin kikuro ni ibudo orilede na losu to koja le to je pe en ti se omo odun 31 nile ti agbe agbabolu ile Portugal on lo je pe o ku laarin awon iko re ni inu osu kesan leyin igba ti won se be ti won daduro lai lo ninu idije to waye pelu ti Norway le to de je pe o ti ri gbo wi pe o sese ko mo tu bere ti idije le ti o waye pelu ti Denmark nu atejade le ti FPF ti won fi lede na ti salaye wi pe daduro ohun ni won fi lede ni ojo kesan osu kewa le to de je pe o won gbe igbese to to ati kia kia lori re le to de je pe Ronaldo lo ti tewo gba ebi re to ye tin toro idariji latowo awon iko re ati awon ololufe re lori igbese to gbe e to ti lanfani lati gba mi eye Ballon d'Or le marun ohun lo se ifidumule wi pe ohun o ti feyinti ninu idije bodu alafesegba lagbaye o le to de je pe ohun si ngbiyanju lati ri pe ohun de ipele gbigba bolu le toto ogbe ile tele toto egberun kan sinu awon eyi lopin iroyin agbaye wa fotosan toni sugbon ka to ma lo egbo awon koko ta menuba le kan se amu afun yin pe ijoba apako orilede Nigeria ti parowa si awon to nto okopo labele lati se afikun ilana ipese ati siseto iro lagbara fun ilana itoju awon oko leyin tita labe ilana orilede Nigeria amu afun yin pe ti se gomina ipinle Oyo Onimero Seyi Makinde titari ibere si ijoba apapo lori adeku owo epo pelu ipe lati yonda ilana ifowole nkan re amu afun yin pe are ile Egypt Abdel Fattah al-Sisi ti pari abewo olojo meji re sile Malaysia eni ti o je adari ile Egypt akoko le ti o rin iru irin ajo be laarin 30 odun seyin amu afun pe are ile America Donald Trump n gbero lati yan are tuntun fun ile Ukraine gege bi are to wa nipo lowo lowo nile na iyen Volodymyr Zelensky ti se down si awon oro lori adehun epo disu laarin ile USA ati Russia ninu iroyin re idaraya lati mu afun pe Cristiano Ronaldo lo ti ni idaduro lati owo ajo to bo to ere bolu alafesegba nile Portugal ti a mo si FPF
lẹ́yìn tó kúrò ní ibùdó àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà lóṣù tó kọjá. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́mi Sọlá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ tún lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́ fẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

dun gbogbo aye dàdìrì kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kàngá agbẹ́magbẹ́.

0: Balboa. West Radio 89.3 FM. Awani Baba.
1: You know the vibes when you tune into Wells Radio. The preferred awesome radio. It's 9.3, they carry me go.
2: Former Special Advisor, Media and Publicity, Mr. Femi Adesina OON.
3: I'd like to say it will always be well with Wells Radio.
1: The preferred awesome radio. It's 9.3, they carry me go.
4: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM. Kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM Kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good.

0: The time is 4 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Gerege Lagumeri Rolelu, Lati Koni Kongagumabe 89.3 FM.
0: Efile Emayikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongon Lewa.
2: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM. Kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM Kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good

Emi lo lope leto, eto na le mi lo lope. Nje iwo na ni igboya lati le so yi pe iwo na lo lope. Sugba ni ti temi, emi lo lope. Lorukọ Ọlọrun Ọba oke ni mo fi n kiyin ni ti ọsán yìí. Fún ẹni tó tún fún wa láǹfààní àtòrí ọ̀fẹ́ láti tún lè pàdé ara wa ní ti ọsán yìí. Ó dàbí eré bẹ́ẹ̀ sì ni ó dàbí àwàdà. Ọjọ́ ìkọkànlá nínú oṣù kẹwàá. Ìsinmi kejì nínú oṣù kẹwàá bí eré bí àwàdà. Bàbàbà àkọ́kọ́ dé bẹ́ẹ̀ sì ni ó dé ẹrù rẹ̀, ó dẹ̀ lọ láyọ̀ àti àlàáfíà. Òun náà la fi lò ó. Bàbàbà ìkejì rèé. Àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ dẹ̀ mú wa rí ọjọ́ kọkànlá nínú oṣù òun náà láyọ̀ àti àlàáfíà. Ẹgbọ́n kí ni ká fi fún ọba òkè? Ẹni tí kì ń gbowó kò gbòbì, kò gba nǹkan kan lọ́wọ́ wa. Bàbá tí kì ń rò ó wípé àwọn kan jẹ́ ọlọ́lá, àwọn kan jẹ́ olówó, àwọn kan jẹ́ ọlọ́rọ̀, àwọn kan jẹ́ tálákà. Ọba tó ń ṣore rẹ̀ ní dédé. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Lórúkọ ọba òkè òun náà ni mò ń kí yín pé ẹ káàsán yìí. Gbogbo ọkàn láàyè àti gbogbo ọkàn tó yẹ pé mo rí olúwa.

0: Ẹgbọ́ ṣó tọpẹ́ náà lọ́dẹ̀ yín náà. Ṣé ọlọ́pẹ́ lẹ̀yìn náà.
1: Mo lọ sódò lọ́wẹ́ o.
0: Láti January dé October, ṣé ọlọ́pẹ́ lẹ̀yìn náà.
1: Aláṣọ ló kọ́kọ́ débẹ̀ o.
0: Ètò èmi lọ́lọ́pẹ́ rè é. Ní ìkànnì yín.
1: Ìgbà tó wẹ ti ẹ̀tọ́.
0: Ìkànnì tẹ́ ti ń bomi ọgbọ́n mu ní ìgbà gbogbo.
1: Ó ló ní bàǹtẹ́ tó ń bọ. Ó dúpọ́ kò gbó.
0: Ìkànnì World Radio 89.3 FM.
1: Lọ́hùn gbígbó ń láṣọwọ́.
0: Ìta kalẹ̀ sí pópónà láàfin Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn.
1: O ní bàǹtẹ́ débẹ̀ o.
0: Ẹgbẹ́ ti ṣe mọ̀ yìí pé lábala lábala lè tò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ òun náà ni abala tàní ọlọ́pẹ́. Ó dàbí ìbéèrè iṣẹ́ ẹ̀yìn lè dáhùn rẹ̀.
1: Fi ẹ̀tàn o. Ó wá rẹ́rìn tó ń bọ̀ ní wowo.
0: Abala tàní ọlọ́pẹ́ láti mọ àwọn tó jẹ́ ọlọ́pẹ́.
1: O ní bàtẹ́ gbóhùn.
0: Yálà lórí ọjọ́ ọ̀bí ni wedding anniversary ni church anniversary ni.
1: O dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà.
0: Ó yá lórí iṣẹ́ yín náà ni.
1: Báwo gbígbó ohun rohun fi bora. O ní wòwò débẹ̀ o.
0: Ẹ̀yin náà tẹ wà ńlẹ̀ ẹ ti mọ̀ wípé abala yìí náà lẹ̀yìn náà ti máa ń fi ọpẹ́ ẹ̀yin wọ̀. Òun abala ta ni ọlọ́pẹ́.
1: Náà tún rẹ ti ẹ̀tàn o.
0: Òun náà mo fi ń kí àlejò wa ní ìjẹ́jọ́. Pastor Yamso Francis. Ẹ̀yin náà gbóhùn ọpẹ́ wọn.
1: Wọ́n wá ń gbé jáde.
0: Ẹ̀dẹ̀dẹ̀ alábòkun fún láti ọ̀dọ̀ wọn.
1: Ó wá fòkó bọ́ Ọlọ́run bàbá o. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Bí gbóhùn sì wà láyé.
0: Abala ìkejì lórí ètò ìmí lọ́lọ́pẹ́ òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ.
1: Sọ̀rọ̀ ẹni tó ti kú o ni kò sí retí fún mọ́. Èmi mẹ́ga 99 o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi.
0: Abala ọ̀rọ̀ àṣẹ ló wà fún àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run láti fi ọ̀rọ̀ àṣẹ tí Ọlọ́run fi fún wa láti fi tó bẹ́ẹ̀ sí ni láti fi dè. Ó ní mo ràn yín sí àárín àwọn ìkókò.
1: Sọ́rọ̀ mi ò tọ́pẹ́ ni.
2: Wọ́n má tọ́pẹ́ o.
0: Mo ràn yín láti lọ tó bẹ́ẹ̀ sí ni láti lọ fi dè. Pé èmi ò fún yín lórúkọ méjì bí kò ṣe.
1: Sọ́rọ̀ mi ò
0: tọ́. Orúkọ kan ṣoṣo lórúkọ Jésù. Ọ̀rọ̀ mi tọpẹ́.
1: Torí Ọlọ́run ni ọba fún wọn.
0: Àǹfààní wà lábala. Ọ̀rọ̀ àṣẹ náà láti báwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Látẹnu àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run. Ẹ̀yin náà fẹ́ wò wípé. Ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ abala yìí. Ọgbọ̀n ìṣẹ́jú ni ìṣẹ́jú máa ń dógún ni. Àbí ẹ̀yin gan fẹ́ gbé tán.
2: Bàbá mi ni ó gbà fún wọn.
0: Láti báwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run kẹ́dẹ̀ ṣe kíni kẹ́dẹ̀ súre sínú ayé àwọn ènìyàn. Gẹ́gẹ́ mo ṣe máa ń sọ, mo ní àwọn tó jẹ́ ọmọ fún bàbá dáradára, àwọn tó jẹ́ ọmọ fún màmá dáradára nínú Olúwa. Ẹ̀yin náà lè ṣonígbọ̀wọ́ abala yìí fún àwọn bàbá nínú Olúwa. Bóyá ẹ̀yin náà fẹ́ lo bí ìṣẹ́jú márùn-ún ni. Ẹ fẹ́ ṣàlàyé nípa àjọ̀dún yín, èyí tó ẹ̀pẹ́ ẹ̀yin náà ń gbé kalẹ̀ nínú ìjọ yín, àbí ìsọjí ìta gbangba, àbí ti inú ilé ìjọsìn. Nítorí pé nínú àkókò yìí, ọwọ́ agbára ló yẹ kéèyàn kó fi la ọdún já. Ó ìbùkún òpin ọdún, ó yẹ kéèyàn ṣe kíni, ó yẹ kéèyàn ó gbà á. Báwo náà lè ṣe lè jẹ́ káwọn èèyàn mọ̀ ká wá jẹ ire Ọlọ́run àti ire àdúrà náà. Ẹ wá sórí ètò yìí láti wá ṣe kíni, láti wá jẹ́ kí àwọn èèyàn mọ̀. Báwo lẹ ṣe lè rí ẹ̀kàn sí ìkànnì World Radio yìí tó kalẹ̀ sí pópónà láàfin Olúyọ̀lé Estate, ẹ̀ka ìpolówó ọjà wa, tẹ bá ti sọ wípé orí ètò èmi lọ́lọ́pẹ́ lẹ̀ ń lọ. Wọ́n á jòwò yín àti ohun tẹ ó ṣe. Tó bá dẹ̀ jẹ́ pé ọwọ́ yín dí, ẹ fẹ́ kí n kàn sí yín. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi 08038072357. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tẹ́lẹ̀ fi pè mí lẹ́yìn ètò àti tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà. Ètò èmi lọ́lọ́pẹ́ ní wàrà sísà, nítorí pé àkókò yìí bí àkókéré púpọ̀ láti lọ. Ẹ ti mọ̀ tá à ń fi abala tani ọlọ́pẹ́ ti ń ṣe abala àkọ́kọ́ lórí ètò yìí tí a máa fi ń ṣe. Ẹ ti mọ̀ yìí pé olóhun tá a fi ń wọlé sí abala tani ọlọ́pẹ́. Kí ló ń ta fi wọlé ní títí ọ̀sán yìí? Bóyá ẹ jẹ́ ká mọ̀ bí eléyìí.

0: sí o.
1: Temi tayo, iwon dupe.
0: O ti ani to nfa se ni.
1: Emi Sunday o ma fola bi mo dupe.
0: Wo jun dupe, dupe yara ko.
1: Abala ta ni olope na la wa ye. Awon mejeje wa nso ipe ajojo olope. Bẹ́ẹ̀sì ni àwọn tó wà nílé náà tó ń gbọ́ wa àwọn náà ń sọ wípé ọlọ́pẹ́ làwọn náà.
0: Wọ́n ti ẹni tí ò rí.
1: Ẹ wá wo ibi tí mo wá ń lọ.
0: Tó ń sọ̀bẹ́.
1: Ó ní láìsí ibi ire ò lè sí.
0: Dada o.
1: Ó dàbí ìgbà tí ẹnjiníà wa pààrọ̀ iná lẹ́ẹ̀kan.
0: Ó ń bẹ.
1: Mo wá rántí ohun ọ̀rọ̀ Ọlọ́run. Tó ní ní ìbẹ̀rẹ̀ ayé òkùnkùn bolẹ̀. Ọlọ́run sì sọ pé kí ìmọ́lẹ̀ ó wà, ìmọ́lẹ̀ sì wà. Jẹ́rí pé tí ò bá sókùnkùn, ìmọ́lẹ̀ ò ní wà. Ọlọ́run wá sọ nǹkan kan, ó wá ní ìmọ́lẹ̀ sì dára ju òkùnkùn lọ.
0: Mo
1: wá ń wò ó ní ìwòye ẹ̀mí.
0: Ó tún wá
1: wípé bí ò bá sí kò dára kò lè sí di dára.
0: Ohun tó rí lòun.
1: Sẹ́yìn dèé.
0: Òjò ohun tó ń wá.
1: Bí ò bá sí ibi kò lè sí ire. Ṣùgbọ́n tánẹni tó lè gbà kí ibi ó ṣẹlẹ̀ sóhun.
0: Rántí ẹni tí.
1: Gbogbo wa là ń bèèrè fún ire.
0: Oríkẹ́.
1: Gbogbo wa ní kí ire kó dẹ̀ tẹ̀ lọ́wọ́.
0: Bí ẹni tí orí mu.
1: Ẹni bó ni mò ń lọ. Ẹ ti mọ ìkànnì tẹ́ wa ìkànnì agbọ́n má gbẹ náà ni. Ó wá lọ sínú ọ̀rọ̀ kan nínú ìwé orin Dáfídì orí kọkànléní àádọ́rùn-ún.
0: Lọ́wọ́ Ọlọ́run bàbá o, torí ta bá dúró.
1: Ó wá mo wá sún lọ sísàlẹ̀ díẹ̀. Bí ẹsẹ̀ ìkéje.
0: Túbọ̀ máa ṣe sí ni.
1: Kí ló wá sọ ńbẹ̀? Ó sọ ẹ̀rú bà mí.
0: Ó
1: náà mo fẹ́ ká jọ gbéyàwó ní abala tàní ọlọ́pẹ́. Ó náà mo fẹ́ ká fi dúpẹ́.
0: Bí ẹ là ń fọ́ lọ́wọ́.
1: Wá fẹ́ béèrè béèrè lọ́wọ́ wa lọ́wọ́ yín.
0: Túbọ̀ la.
1: Mo pè àwọn wo ló jẹ́ wípé ọ̀rọ̀ yìí ń bá wí.
0: Nígbà.
1: Ẹ má gbàgbé èyí bí tí mo ti bẹ̀rẹ̀ wípé pé ire ó wà. Ibi ó wà láìsí ibi kò lè sí ire láìsí òkùnkùn kò lè sí ìmọ́lẹ̀. Sẹ́yìn náà ti ń kà á.
0: Sọ́rọ̀ mi ò tọ́ pẹ́
1: ni. Nítorí pé ẹ ti mọ̀ wípé kò sètò tó ń jáde ní ìkànnì yìí. Èyí tó jẹ́ wípé ó kàn jẹ́ ètò àṣà lásán tẹ̀ ní bomi ọgbọ́n. Ó náà mo tún wá lórí ètò èmi lọ́lọ́pẹ́ níbi ti ọ̀sán yìí. Sẹ́yìn náà ti kà á. Kódà ó ní nǹkan kan tí mo fẹ́ kájọ mú jáde ńbẹ̀. Ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹgbẹ́ rẹ̀ àti ẹgbàárùn-ún ní ọwọ́ ọ̀tún rẹ̀. Ó ní ṣùgbọ́n kì yóò sùn mọ́ ilé rẹ̀.
0: Kí ni mo tún fẹ́ kí o ṣe?
1: Tèmi Táyọ̀, àwọn wo ló ń bá wí? Àwọn wo ni ò sún mọ́ ilé wọn? Àwọn wo ló sọ wípé yóò ṣubú? Ẹgbẹgbẹ̀rún ló mà pé.
2: Kí mo tún fẹ́ tí ó ṣe? Àrá sán kò sọ pa mí.
1: Ṣùgbọ́n ó ní kì yóò sún mọ́ ilé rẹ̀. Àwọn wo ló ń sọ wípé kì yóò sún mọ́ ilé wọn? Àwọn wo ló yẹ kó sún mọ́ ilé wọn? Àwọn wo ló sọ pé ó sún mọ́ ilé wọn? Ọba Àdì tó fúnra rẹ̀. Ǹjẹ́ ìwọ lè sọ ọ́ Tèmi Táyọ̀? Àwọn wo ló ní yóò sún mọ́ ilé wọn? Àwọn wo ló ní kò ní sún mọ́ ilé wọn?
3: Àtọ́kùn, àwọn tó ráàánú gbà Tèmi sí èmi àti yín tá a ti jẹ́ kan nínú wọn. Torí pé èmi a máa sábà sọ ọ̀rọ̀ kan. Wípé èmi a máa sábà dúpẹ́ kan pé olúwo ṣe. Mo máa ń kó sẹ̀sẹ̀ bíbélì dáadáa pé olúwo ṣe. Torí pé àwọn tó sọ wípé burú kan kò ní ṣubú lù wọ́n. Bẹ́ẹ̀ làárọ̀ karùn-ún kò ní súnmọ́ tán. Òfàánú rẹ̀ kà mí mọ́ wọn. Torí pé ẹni bá ráàánú gbà. Òun ni ọ̀rọ̀ yìí yóò ṣe mọ́ lára. Àwọn tó sì ń ṣẹlẹ̀ sí náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò kí ṣe pé wọn ọmọ Ọlọ́run yín o. Kò kí ṣe pé wọn ọmọ Ọlọ́run sí o. Kò kí ṣe pé wọ́n ṣẹ́ o. Ṣùgbọ́n
1: àánú
3: ó ń fọhùn lórí àwa tí ọ̀rọ̀ yẹn tó ṣiṣẹ́ lórí ẹ̀ ni.

0: àwọn èèyàn ti ń pè mo mà ti sọ wípé mi ò ní gba ìpè lénìí ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé mi ò ní dùn yín nítorí pé ohun tí mo mú wá yìí ó jẹ́ ohun tó jẹ́ pé ó lágbára ó ní dẹ́ẹ̀dùn ní ìkòríta títèmí táyọ̀ yà sí òdà ẹ̀jẹ̀ mú ìpè eléyìí ẹ̀lọ́ bóyá àwọn tó rà ánú gbà náà ni ẹ̀lọ́ mà.
1: Adéṣílò ló wá ṣeun láti àpáta.
0: Láti àpáta ẹ̀yìn rí ẹ̀yìn ẹ nípa mímọ̀ ṣe yín ni ò fi súnmọ́ ilé yín mo mọ̀ pé nípa àdúrà yín ni.
1: Rárá o èṣe nípa èṣe nípa mímọ̀ ṣe ó ní ti ṣe nípa ipá tàbí nípa agbára. Ẹni tó bá wà lábẹ́ ààbò Ọlọ́run burú kan kì yóò sún lọ́dọ̀ rẹ̀ tí à ń kọ́ nǹkan kì yóò sì wọlé tí à ń bá wà lábẹ́ ààbò ó sì dá Ọlọ́run yẹn mọ̀ bí a dá Ọlọ́run mọ̀ dáadáa tó mọ̀ pé Ọlọ́run tí mò ń sìn nílé tó sì dúró sábẹ́ ààbò rẹ̀ ó burú kan tó mọ́dọ̀ rẹ̀ báwo ṣe bá fàyè wọn fún ọjọ́rùn tó wọ́n lè wà lábẹ́ ààbò ṣùgbọ́n ó máa ní bíbí tán máa máa torí bọ̀ káàkiri bọ̀t ààbò Ọlọ́run ìnìkan ló dá èèyàn wà lábẹ́ rẹ̀.
0: Láti dúró ní abẹ́ rẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣe wò ó nìyẹn ìdí náà lẹ́yìn náà fi ń dúpẹ́ ó dà àbí ààbò Kristi ẹ̀ ní sọnù nínú rẹ̀ lórúkọ Jésù. Ẹ máa bá wa bọ̀ lórí ètò ìmí lọ́lọ́pẹ́ lètò. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹgbẹ́ rẹ̀ àti ẹgbẹ̀gbàárùn-ún ní ọwọ́ ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kì yóò súnmọ́ ilé rẹ̀. Àwọn wo ni ò súnmọ́ ilé wọn? Àwọn wo ló jẹ́ pé ó ń súnmọ́? Kí ló dé tí ò fi súnmọ́ àwọn kan láti January títí di àkókò yìí?
2: Olúwa
0: Tèmí Táyọ̀ sọ wípé àánú ni ẹ gbọ́ lọ́dọ̀ ẹ̀yìn náà ẹ gbọ́ kíni. Àkókò yẹn ò sí torí tí ń bá ní kí n tẹnu bọ̀rọ̀ ṣùgbọ́n ìyá olúwa ṣeun àwọn ní àwọn tó wà lábẹ́ ààbò ní Ọlọ́run nìkan ló jẹ́ wípé kò súnmọ́ ilé rẹ̀ ó dá méjì. 0916-893-1000 is 0916-893-1000 tàbí is 0915-333-4893 is 0915-333-4893 tàbí is 0911-333-893 is 0911-333-893. Ẹgbọ́ kí ni ò fi súnmọ́ ilé yín?
3: Kí ni mo tún fẹ́ tí ó ṣe? Àránsán kò sọ pa mí.
0: Ṣé àwẹ̀ yín ni?
3: Ìjíjà kò súnmọ́ mi.
0: Ẹ gbọ́ ohun tó jẹ́ pé Mega 99 náà ń kọ àbí?
3: Alọ́sùn ló.

0: àánú náà lárígbà.
1: Ẹ̀yin èèyàn.
0: Nítorí pé àwọn kan mọ̀ ṣe jù wá lọ.
1: Ẹ̀rọ pin ní tọmọ Ádámù.
0: Ó bá jẹ́ tàwẹ̀ ni àwọn kan mọ̀ àwẹ̀ gbà jù wá lọ.
1: Ẹ̀wọ̀ wọ́n ti romi fi tẹ́lẹ̀.
0: Ó bá jẹ́ pé wíwá Ọlọ́run ni.
1: Tẹ́lẹ̀.
0: Àwọn kan mọ Ọlọ́run wá jù wá lọ.
1: Olè nílá.
0: Wọ́n mọ ojúbọ rẹ̀ jù wá lọ.

0: ẹgbẹ̀rún ló jẹ́ pé wọ́n ti ṣubú. ẹgbẹ̀gbàárùn ni wọ́n ti ṣubú. níwájú èmi àti ìwọ́. lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì mi àti ìwọ́.
1: ó máa ṣe wọn bàbá wo
2: ṣe o ṣe o rọ
0: sí. ṣùgbọ́n ọ̀yẹ́ kò súnmọ́ ilé mi àti ìwọ́. lọ́pẹ́
3: ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ arópin.
0: èrò tí náà lè yàtọ̀.
3: tọmọ ádámù.
0: ẹ má bínú pé mi ò gbé ìpè yín.
3: ọ̀rọ̀ arópin.
0: ẹnìkan mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ gba ìpè ní títí ọ̀sán yìí.
3: tọmọ ádámù.
0: bá a mo fẹ́ kí ìrèdí.
3: ayé ti rò wá pé.
0: ìfẹ́ á fi dúpẹ́ mo fẹ́ kó yẹ wa dáradára.
3: ẹ tẹ̀lé wọn láwa ò lè ní lárí. ìjì rẹ ṣe bọ́pẹ́ lọ́pẹ́ olódùmarè. ó gbé wa sọ́dọ̀
0: wọ́n. ìyá ẹ jẹ́ kí mọ ìpè kọ́ sí.
3: bàbá yìí wà láwọ̀.
0: 0916-893-1000. èrò tíyín náà lè yàtọ̀.
3: padà ó tún sọ wá di mímọ́
0: èjì. nítorí pé tèmítayọ̀ ló mú àánú.
3: ọ̀rọ̀ wa
0: wá. ìyá olúwa ṣeun àwọn náà wọ́n mú àwọn tó bá wà lábẹ́ ààbò ọlọ́run.
3: àfikún àbá máa yọ.
0: tí ẹgbẹ̀rún fi ń ṣubú. tí ẹgbẹ̀gbàárún fi ń ṣubú lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa.
3: ojú
0: ò dẹ̀ súnmọ́ ilé wa.
3: ẹ ayọ̀ mọ̀ fún.
0: ìyá mo wà ń bí kan. ojú òpó yàbí ìpè yẹn wọlé.
3: ṣe ni mo ti àtẹlẹ jésù kristo mo wá kọ lẹ́tà.
0: ẹ gbìyànjú ẹ padà. ẹ jẹ́ ká fún èèyàn kan láǹfààní sí.
3: jésù yára ó máa ṣe wọn bá.
0: gẹ́gẹ́ bí orin tí.
3: àwọ̀.
0: nítawọ̀ náà tún kọ́.
3: ọ̀rọ̀ mi ọ̀pẹ ló yẹ.
0: ó níbi tí mo gbà kọjá.
3: ṣe wọ́n fẹ́.
0: làwọn kan gbà bẹ sọ́dá.
3: ọ̀rọ̀ mi jọ mọ́ pẹ́. ọ̀rọ̀ mi jọ.
0: a láǹfààní láti lè ka mẹ́sẹ̀ẹ̀jì.
3: pẹ́ ẹ bá mi dé bá.
0: a pè wọlé ni.
3: bàbá
0: a fún yín láǹfààní.
3: ọ̀rọ̀ mi jọ mọ́.
0: nípa àwọn èèyàn pọ̀ lójú òpó yẹn. a lè ráyè ka mẹ́sẹ̀ẹ̀jì.
3: 0911-333-893
0: 0911-3-3-8-9-3 3-4-8-9-3

0: Aṣíà ti pè mí kájọ sọ̀rọ̀. Ẹ̀yin ètò ní kẹ́pè mẹ́ má pè mí lórí ètò bẹ́ẹ̀ pè mí lórí ètò wọn ò ní gbé. Ó bá dàbí ìgbéraga. 0803 807 2357 0803 807 2357 Ogbo yin na lanki at West Radio 893 FM Vampage at West Radio 893 FM Vampage.
1: Ori kara ni itumare gomi o
0: itumare akoko yi bawo bawo bawo ikoni bawo.

0: ọ̀rọ̀ ìdádúró ó wà. Tabá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdádúró ó ń ṣiṣẹ́ nípa ọ̀rọ̀.
1: Tí a ti fọ̀rọ̀ ọgbọ́n bàjẹ́ nínú ayé mi ọ̀tún lọ sí ni.
0: Ọ̀rọ̀ ni àwọn kan sọ, wá ní ẹ dá a dúró, wọ́n ó dẹ̀ dá a dúró.
1: Ọ̀rọ̀
0: ni àwọn kan sọ, wá ní ẹ dé, wá dẹ̀ dé. Ọ̀rọ̀ ni àwọn kan sọ, wá ní ẹ ṣe kíni, ẹ gbà á lọ́wọ́ rẹ̀, wá dẹ̀ gbà á.
1: Ọ̀rọ̀ láṣẹ dáfídáyé àtọ̀run, ohun gbogbo tó wà nínú ẹ̀
0: ọ̀rọ̀. Ọ̀rọ̀ làwọn kan sọ, wá ní ẹ bà á jẹ́, wá dẹ̀ bà á jẹ́.

0: ọ̀rọ̀ kan náà ló sọ yí pé ìgbé àkété rẹ kí o sì máa rìn.
1: Ọ̀rọ̀ lágbára ẹ̀wá wo di ọ̀rọ̀ ayé.
0: Ọ̀rọ̀ kan náà ló sọ yí pé òkú ta ti ń pè lókùú ó yá jáde gẹ́gẹ́ bí alàyè. Ọ̀rọ̀ kan náà ni.
1: Ohun táyé pè lọ́rọ̀ ní gbólóhùn nínú ọ̀rọ̀ ayé.
0: Ọ̀rọ̀ kan náà ló sọ yí pé jẹ́ kí ìmọ́lẹ̀ ó wà tí ìmọ́lẹ̀ sì wà. Ọ̀rọ̀ kan náà ni.
1: Ẹni wọ́n sọ ọkọ nínú ọ̀rọ̀ ọmọ ní àṣẹ.
0: Ọ̀rọ̀ kan ló sọ yí pé adá ọláre máa lọ.
1: Ayé ṣe fún ayé jàǹbá ló pọ̀ nínú wọn. Orúkọ táyé
0: ọ̀rọ̀ wà àṣẹ wà.
1: Ọ̀ni yóò jẹ́ ibi ni.
0: Ọ̀rọ̀ wájú ọ̀rọ̀ lọ.
1: Wọ́n fi ń ṣe fún.
0: Àṣẹ wájú àṣẹ lọ. Abala ọ̀rọ̀ àṣẹ òun náà láwa yìí.
1: Gbogbo tí ń gbáyé ẹ̀ máa bá mi bọ̀.
0: Tí Ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo àwọn ikọ̀ àti ìrójú Ọlọ́run.
1: Fùdọ́kọ èrò tó lọ.
0: Láti sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjípò.
1: Tí rìn àjò.
0: Gẹ́gẹ́ bí mo ṣe sọ́lẹ̀ kan mo ní abala yìí wà fún ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ọ̀rọ̀ àṣẹ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run.
1: Lápẹ̀rọ sọ́kàn ti ń pariwo ẹ wọlé 100 naira lówó orí ẹnìkan.
0: Ẹ̀yin bàbá nínú Olúwa. Ẹyin màmá nínú Olúwa. Àǹfààní leléyìí fún yín.
1: Oníkálukú wọlé sọ́kọ̀.
0: Nítorí pé gbogbo ayé òun náà la ràn yín sí.
1: Bákun ni wọ́n bá ṣe.
0: Dandan ni láti wípé kẹ jẹ iṣẹ́ náà.
1: Ọmọ orílẹ̀ ìrìnàjò wọn.
0: Ẹ wá wò wípé báwo lẹ ṣe lè jẹ iṣẹ́ náà.
1: Ìgbà
0: àǹfààní wà fún yín.
1: Tómi yàgbọ́.
0: Ẹ abala yìí.
1: Fún ọkọ̀ tán pátá. Bàbá kan.
0: Ṣé kí o tẹ̀ ń fẹ́ láti ṣe kí ni láti sọ àwọn èèyàn di alábòkú fún nípasẹ̀ àṣẹ tí ọba òkè fi fún yín.
1: Ọkọ̀ tó lóhun ò ní.
0: Nítorí pé àwọn kan la pè.
1: Àwọn
0: òkè. Àwọn kan la yàn. Àwọn kan la sì ṣe lógo.
1: Ó sọ 100 naira. Ó fẹ́ gba 49.
0: Ẹ náà wá wò wípé.
1: Ta padà.
0: Ẹ ṣe tọ̀ ọ́ lẹ ò mọ̀. Ẹ ṣáà pè mí lẹ́yìn ètò.
1: Gbogbo èrò tó bẹ nínú
0: wọn. Àlàyé òun náà ni ọ̀rọ̀.
1: Ọ̀wọ́n kọ a wípé bàbá ṣe bẹ ti gbọ́ tẹ́lẹ̀.
0: Ó dá.
1: Kọ̀dọ̀kọ̀ ló.
0: Èmi sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀.
1: Onígbà aláà.
0: Èmi pàṣẹ mi ò dá pàṣẹ.
1: Bàbá ló.
0: Àdàbí tó bá jẹ́ wípé.
1: Mo ní wọn.
0: Kò ṣe orúkọ yẹn lógo mọ́. Àdàbí tí ò bá fún wa ní orúkọ àṣẹ kan tó borí gbogbo àṣẹ.
1: Ẹnìkan ní.
0: Etí ṣe ní orúkọ Jésù.
1: Ọkọ̀ ló mú wa.
0: Ìwọ tó wà ní ìkóríta ẹkún yìí. Ọ̀rọ̀ kan ló ń mú kí o máa sun ẹkún. Ṣùgbọ́n èmi sọ̀rọ̀ ẹ̀rín sínú ayé rẹ. Lórúkọ Jésù ọ̀rọ̀ ẹkún rẹ mo ni ó di ẹ̀rín.
1: Bàbá bá ní kò ní dára fẹ́ ní bá fi kún. Gbogbo èrò tó ń bẹ nínú ọkọ̀.
0: A ní ọ̀rọ̀ kan ni wọ́n sọ sí ayé rẹ wípé ohun tó kó jọ.
1: Bàbá bẹ́nu.
0: Lówùúrọ̀ lọ́sàn-án rẹ.
1: Wọ́n dákẹ́.
0: Wípé kó di àṣálẹ́ kí wọ́n tú ka mọ́ ọ lọ́wọ́.
1: Ìgbà máa.
0: Gbogbo èmi sọ̀rọ̀.
1: Pàdé bí tó ń lọ. Ló bá wọ kọ̀ǹdọ́tọ̀ sọ̀kalẹ̀ lọ.
0: Lórúkọ Jésù, gbogbo ń ta túká mọ́ ọ lọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀. Yálà èdìdí ni tàbí àṣẹ.
1: Ló bá.
0: Mo gbé èdìdí dìde, mo gbé àṣẹ tó ju àṣẹ, mo gbé èdìdí. Lórúkọ Jésù, gbogbo ń ta túká mọ́ ọ lọ́wọ́. Lórúkọ Jésù, ó yá ọ̀run kó o jọ padà fún ọ.
1: Ká tó wí, ká tó fọ, èrò ti pẹ́lẹ̀ wọn lórí.
0: Àwọn èèyàn ń gbìyànjú ojú òpó yẹn. Ọ̀dẹ ṣàkókò.
1: Ìjàmbá aláyé máa fi ń wá rẹ̀.
0: Jẹ́ kí n fún èèyàn kan láǹfààní.
1: Bàgbára ayé.
0: Kò dé pé àkókò ìtìlọ.
1: Láti ń gùn wọn ẹ oníṣẹ́ wọn.
0: 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-3333.

0: tó jọ mọ́ ọ́nà.
1: Mo kéde rẹ̀, mo pàṣẹ rẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn àìsàn, ó yẹ gba ìtúsílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn, wípé àkókò yín ti tó láti sọ ẹrù tí Ọlọ́run dè sínú yín lórúkọ Jésù, ó yẹ gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù, gbogbo àkọlé tó jẹ́ wípé òfẹ́ tọ́lọ́run ò dẹ̀ kọmọ yín lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, mo ní ó pààrẹ́. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tán fi agbára gba ipò yín mọ́ lọ́wọ́, lórúkọ Jésù, ẹ gba ipò yín padà. Lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run mo ní ó gba àyè yín fún yín. Àga ayọ̀, àga ìtura yín, èyí tán gbà mọ́ yín lọ́wọ́, lórúkọ Jésù, ó yẹ gbà á padà. Àánú Ọlọ́run mo ní ó fọ̀hún lórí ayé yín o. Iṣẹ́ yẹn ó yá gba ìgbédìde. Òwò yẹn ó yá gba ìgbédìde. Gbogbo ẹ̀yin tẹ́ wà tí wọ́n ti tò yín, tí wọ́n ti korúkọ yín sí ipò iṣẹ́ abẹ lórúkọ Jésù. Ẹnìkan tó ń ṣe iṣẹ́ abẹ fún ewúrẹ́, tó ń ṣiṣẹ́ abẹ fún ẹranko lórúkọ Jésù látòkè wá, mo ní ó bẹ̀yìn wò. Ìwé iṣẹ́ abẹ yẹn àfààyà ògo ni fọ́nrán lókè ọ̀run. Orílẹ̀-èdè Nàìjíríà kó wà lálàáfíà. Ìwàláyọ̀ Ọlọ́run kò jọba. Iléeṣẹ́ kò máa ga. Kò ní rẹ̀yẹ̀, kò ní jábọ́. Gbogbo àwọn aláṣẹ, gbogbo àwọn lọ́gàálọ́gà lórúkọ Jésù, orí ọ̀fẹ́ Ọlọ́run sí, àánú Ọlọ́run sí, ẹ ní jábọ́. Lórúkọ Jésù, ẹ ò ní jábọ́. Ẹ̀mí àṣìṣe kò ní wọnú yín. Ẹ ò máa yan Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristì, Olúwa wa.
0: Tó mọ̀rọ̀ ìṣẹ̀dá, tó dá ayé tó dóhùn gbogbo, ọ̀rọ̀ Ọlọ́run tó nípa.
1: Ètò èmi lọ́lọ́pẹ́.
0: Ìtì àti kọ wípẹ́.
1: Orí náà lẹ ti ń gbọ́ láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn. Abala méjì ló kẹlẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ náà ni abala tani ọ̀lọ́pẹ́. Ṣálọ́pẹ́ lẹ́yìn náà, gbogbo ọ̀pẹ́ yín yóò ṣe ìtẹ́wọ́gbà níwájú ọba òkè.
0: Sọ́hun ìjà kan tí a ṣe.
1: Abala kejì náà ni abala ọ̀rọ̀ àṣẹ, èyí tá ti ń gba àlejò àwọn ikọ̀ àti ìrojú Ọlọ́run. Ẹ̀yin náà wá wò wípé ẹ fẹ́ polówó ọjà yín, àbí ẹ̀yin náà fẹ́ já àlejò wa lọ́nà kan, tàbí ìkejì bóyá ọ̀pẹ́ ni yín, àbí ẹ̀yin náà jẹ́ ikọ̀ àti ìrojú Ọlọ́run. Ẹ pè mí lẹ́yìn ètò 08038072357. Tèmi tá àdéhùn mi, jádàgbèrè ká máa lọlé.
2: Mo fi gbogbo wa lé àánú àti ìrànlọ́wọ́ láyẹn lọ́wọ́. Ìrànlọ́wọ́ alẹ́ nìkan yóò dìde fún èmi àti ẹ̀yin. Mo kí wa wípé títí jọ́ mẹ́jọ ire o.
1: Orúkọ mi ò yí padà. Lórúkọ àwọn aláṣẹ àti olórúkọ lọ́gàálọ́gà tó lórúkọ lọ bọ́tìnì mi ní títí ọ̀sán yìí, Sámọ̀ Adélérè lèmi olólùfẹ́ yín, Pastor Sunday Àfọlábí. Ni mo ń sọ wípé ayọ̀ àti àlàáfíà mo fi yín sílẹ̀, mi ò ní padà bá yín nínú ìbànújẹ́ ní ọjọ́ mẹ́jọ. Ọ̀rọ̀ yín yóò máa já sí ayọ̀ àti ọ̀pẹ́. Farabalẹ̀ ẹ gbọ́ ètò ìrírí lágbà pẹ̀lú Olúwa Fúnmilayọ̀ Michael Odabo, ó di ọjọ́ mẹ́jọ.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ó dẹni bùkún. Àmì.

0: máa yọ máa jó nínú ọdún yìí o. Ẹ ò yáyọ ìṣẹ́gun ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion.
1: Ọdún lọ sópin.
0: By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ West Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ní kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion.
1: Ọdún lọ sókun,
0: àlàáfíà fún yín. Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
2: Kànga wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Kànga Agbọ́nmàgbẹ́.

àgbàdé lónìí, ọ̀rọ̀ àgbà àwọn sọ pé tí kò bá ṣe lówùúrọ̀ bó pẹ́ bóyá a ṣe lọ́jọ́ alẹ́. Ẹ kúrọ̀lẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ẹni tó fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní yìí láti wà ní iwájú yín ní ọjọ́ ìsinmi ológo tòní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìyanu alágbára ńlá, ọba àwọn ọba ni o, kábíyèsí Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Ṣé wọ ni ojú tí a fi ń ríran àti ẹnu tí a fi ń sọ̀rọ̀? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba ńlá, ọba ìyanu alágbára ni. Ológo dídán ni ọ̀pọ̀lọpọ̀ ló ti sùn tó jẹ́ pé wọ́n ti dòkú. Wọ́n máa ní wọ́n tojú orun bọ́ sójú ikú, ṣùgbọ́n Ọlọ́run ó ka èmi àti ẹ̀yin yẹ lónìí, kò jẹ́ ká ti ojú orun bọ́ sí ojú ikú. Ó ti jẹ́ ká rí ọjọ́ ìsinmi tó dùn, tó dára, tó rẹwà lónìí.

àwọn Yorùbá sọ wípé bí ọmọdé kò bàbá ìtàn á bá àrọ́bá, wọ́n wá ní àrọ́bá lélẹ̀ bàbá ìtàn ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò ìrírí làgbà máa ń gbé àwọn olólùfẹ́ méjì tó jẹ́ pé wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìrìn àjò ìfẹ́ wọn, àti gbé àwọn tó jẹ́ pé wọ́n ti lo 50 ọdún, àwọn ológójì ọdún, àwọn 30 ọdún, 20 ọdún. Wọ́n ti bá wa wà ní ìkàlẹ̀ yìí tó jẹ́ pé ẹ ti gbọ́ ìtàn ìgbésí ayé wọn àti ìrìn àjò ìfẹ́ wọn, ohun tí wọ́n ti là kọjá, bí wọ́n ṣe ń ṣe ètò ìsúná wọn nínú ìdílé, bí wọ́n ṣe ń dókòwò ọmọ nínú ìgbéyàwó wọn. Ẹ ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́n. Àwọn wa tún ti gbé ẹja ńlá lónìí tí màá pè wọ́n síta láti kí àwọn ènìyàn. Àwọn olólùfẹ́ méjì tí wọ́n wà ní inú kulu ilé níyì pẹ̀lú mi, àwọn tiẹ̀ ti lo 30 ọdún ó lé mẹ́ta, 23 nínú ìrìn àjò ìfẹ́ wọn tó jẹ́ pé tí bá dẹ̀ sọ, ta bá ń sọ̀rọ̀ nípa 30 ọdún, kì í ṣe ọjọ́ kékeré o, ìyẹn ni pé ìgbéyàwó wọn ó ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá, Ọlọ́run sì mú wọn borí, ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́, ọ̀pọ̀lọpọ̀ ojú rere ni wọ́n ti bá pàdé, torí pé Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́. Mo sì mọ̀ wípé wọ́n á tún lo 40 ọdún, wọ́n á lo 50 ọdún nínú ìrìn àjò ìfẹ́ wọn.

0: awon baba ati mama wa won wa ni kale ni role ye a baba wa ni kale awon na ni iranse olorun Abraham Olusegun ohun ni oruko won awon ti lo ogbon odun o le meta le logbon ninu igbeyawo won iranse olorun ni won oje ni to nfokan sin ni iwaju olorun oruko church won ni Word of Life Bible Believers Church ile ni amari ni Disalu Street Oduona ni Ibadan. Aya won na wa pelu won ninu kule loni awon na ni iranse olorun Pastor Mrs. Victoria Olusegun. Ewo eje ki n pe won si ori afefe baba wa Olusegun e ba wa ki awon ara ile
1: to afokpe folorun gbogbo eyin olufe eto yi ati radio yi mo tu kiyin pe e kaabo si eto ti ene lagbara olorun iyanu ni o je fun wa
0: ami mama wa Victoria Oluwasegun e ba wa ki awon ara ile
2: ki gbogbo awon ara ile pe aku isimi tini ti Jesus ba fa bibo eseyin a o se opolopo isimi ni aye
0: ami a ki yin ku orire fun lilo odun ogun abi ogbon odun o le meta ninu igbeyawo yin a olorun a tun fun yin ni ore ofe ati anfani lati lo opolopo odun si lori oke ipe loruko Jesu a mu fe bere lowo baba wa Olusegun Abraham both leje pe mi o to lati pe oruko yin sugbon ati e ti fun mi lori ofe lati tesi waju daddy igbawo ni e pade mommy ati bawo le te se pade won ninu irin ajo
1: a dupe lo olorun irajo yen lo de ti da ipo ti se die ni bi odun 80 something ni oro pe irajo yen bere ni church won ni mo ti lojo sin lojo kan ti emi oluwa wa fi awon kokan han mi to je asiri so ni titele asiri yen mo tuwa de ranse olorun be ranse olorun mo dan be yen arabirin mi won wa no choir inu choir mo ti won wa yen ma ma ko won ni oro olorun lai mo pe yawo mi ni o school ti won de tu wa opolopo subject mo oba ti mo wa mama ko won ere ni awa dani lo wa di pe bolu tangba wa jun
0: oluwa seun mommy bawo ni eyin na se wa gba fun daddy se daddy konu ayin sin ni abi kan ri pe o da pe baba e ni wa fi soko
2: rara o ni ibere gege mi kan ton si won so ni ibere won je teacher ni won je Sunday school teacher ni won je iranse olorun ni so mo de ni egbo kan ko si Nigeria mo nsin so igba yen won ma ni problem nipa geography biology so mo wa introduce si won so won bere won ko won share everything from there so emi na mo wa nipa typing shorthand account so awon de good ni shorthand gan so bo se handle mi niyan ni shorthand yen ni gbogbo e so from there asa se ti mo fi jade iwe se gbogbo e ti mo tun fi sise so won sa je won ti wa di iranse olorun pastor wa ngba yen awon pastor won se everything se prayer so along the line sa so sa
0: mummy class wo le wa ngba yen na nigbati baba to ti bere si ni ko yin
2: ton fi ko mi mo wa ni form 4
0: baba o wa to gba wo mommy wa ni form 4 ngba yen tete ti je oluko won ni church ati nipa ti iwe ki o wa to mo onti mo fe bere ni pe igba o le wa to mo pe eni yi o tolorun to wa bayin soro pe eni yi o aya mi lo ma je o abi abe nkan ti ni fe won lati nu wa die die ko to di pe
1: well on to manage on ti mo ri gbe ni pe won ni awon ti an shamun latowo emi awon ni se omo olorun to ba de je pe lo ta an shamun latowo emi ni emi olorun yo ma ba emi nu wa soro so iti iyen ni mo ko bi ara si ni edu mi ku tu tu agbe tori bi nkan se ri ni akoko igba yen pe mo je ran se olorun be yen olorun lo ko de kin fe won tori pe mi o ni kankan mo lo church e ka ijo wa leko o lo give seminar lori idile so on to ma ti no seminar ye jade ni pe wa ngbo pe sebi ko ni yawo sile o fi so gbogbo nkan to so won so iyen lo wa ru mi soke se ara bi so pe mo n tan mi duaye so mo a be sim pray adura ti mo wa ngba e dawo adura yen on silele
0: so olorun ja wa so pe ah o da o ti da mommy apart from pe yato si pe boya e gbadu abi nkan kan ki le ri ninu daddy to je pe won fi wu yin pe ah eni yi o ma de fe sile gege bi oko mi
2: nkan ti mo ri lara won ni bere ni pe ni bere na emi mo pe emi le fe iranse olorun ni bere na pe kini tori gba ti a bere gba kan o de ikorita kan to pe a break up ni gba kan ti mi te ro ba pe anything o le sele mo nkankan sugbon mo wa ri ninu won pe won je olooto si nkan ton ba so won je olooto won de ni itara fun eyan fun ise olorun ti nkan ba seyan ba ada be ni pe awon gogan ni nkan yen se so mo ri pe inu gbogbo won je olooto be ni won ma nje be ni be ko won ma nje be ko mo de ri pe ninu oro olorun ni ibasepo pelu olorun won duro
0: oluwa se adupe lowo olorun mommy nipa fifun ni nko se mo ah gba tan ti bere sini ko yin ni shota yen ti won ti bere sini ko yin la kant boy ah o se won ma na won kokko re si pe ah I be like that pe te ri lara won pe ah eni yi o o ma fi fun ni tori e so mo oro yin gba
2: eh ni bere ti eni aton je bere ko si nkan kan nipa pe won fun mi won fun yan ni nkan nda yin ko si nkan kan ta ba ti se tan bayi pe kini kan program be won ma fa our youth ni program kan a ma se marathon so a ma wa ni church gbo ta ba lo school a ma sabo ni to ba lo si bi sha ma sabo ni ta ba ti bere bayi ni Friday o di Sunday so inu mi ma ndun si program yen lati wa ni be pe boya pe ni bere pe boya won ko bi awon fun mi ni nkan kankan
0: ko si eme o wa todun melo sa te lo ninu scholarship yin ninu ibara eni dore ta mo si pe ah eni yo aya ifesolorun mi eni yo ko ifesolorun mi
1: eh ninu eko ti mo ma nko awon eyan o ma so fun won pe asiko ti won so pe won ni scholarship yin pe ki ti se scholarship pe ngba ti oko ati yawo ba fere won sile the first 5 years in a courtship no wa
0: odun marun akoko
1: bene courtship ti marriage yan ba ti fail odun marun akoko o ye kon le gbagbo pe koni fail mo pelu ori ofe olorun tori pe ninu courtship yan opo nkan wa ti won ma endorse funra won sugbon gba ton ba ti ja wa wole tan ma wa gbe igbese agreement wedding is an agreement so mo abe se we lori kini je ka agree lele ka agree lele that is what we call wedding
0: ise baba wa olusegun eh daddy eni pe odun marun akoko yin won wa ni irin ajo pe won se dara won mo
1: ben
0: eh ki won lo ma sele ninu irin ajo yen kini awon nkan to le sele ninu irin ajo
1: se mo pe ngba ti won mora won ti won ti fere won sile awon nkokon wa nu a ma fe pamo fun won pe ife se ni yo yo fe se ni yo won a ma fi nkokon pamo sugbon ngba ti won ba ti wa wole tan nkan fe pamo e ko ni se fe pamo mo se gbe lo wa ma di pe ah se akunrin se akunrin ti mo mo na lele ti mo fe fe lele ayo wa di pe ah gbe le ri na lori e na ni se bo obirin ti ah
0: oh
1: so mo se ma ri ni
0: olo asem e mo mi gege bi daddy se so nsin pe eh ninu irin ajo yen gba eni gbogbo e ma wa di mimo ile tawon oloyinbo npe ni transparency pe nkan ko wa ni se fi pamọ funra eni mo kini eyin mo ni pa daddy ni pa ti e si jo je odo ti e ti fe won tabi nigbati ti bere irin ajo ibara eni irin ajo imora eni dada te wa denu igbeyawo boya laarin odun marun akoko yin to wa je pe on te ti ni lopolo pe ah in ti igbeyawo je lele sugbon gba te denu igbeyawo kini ko to ya yin lenu to mu iya lenu wa boya ni dada abi ni eleyi ti o tun ku die ka to nipa iwa daddy te ro pe ah se poko ti mo fe fere te tun wa mo si nipa won
2: e se pupo
0: yes
2: dada ni gbogbo iwa won sugbon ko si bo se le se na pe kini nigba ta wa ni courtship won fi kokan pamọ fun mi bi won se ri ni mo na bon se ri gangan ni won fi han ki se wa gba mo wa dele ton pon ese wa wa yowo kan ati bere mo ti mo pe ton ba ti wa nu se ranse bayi won o mo anybody won o mo yan ri o ti wu ki o je so na lo de si wa ni ara won titi disin ni bere ti a ti pade ko si nkankan ton fi pamọ jo e pe gba ti mo wa wole tan ni mo yese wa sese wa ri pe a se be se ri lele be se ri lele rara because bo se wa yen nigba ta wa ni courtship won o kin se yoba awon je edo emi je omo ekiti so
0: you tell me mara pe daddy o se
2: gbogbo gbogbo igba yen nigba te mi fe wole run ba mi pe wa fe ma ba mi pe ti o ba ya bawo lo se ma je pe kini kan sugbon won je ki gbogbo e wa easy won manipulate kokan ni arin yen boya o ni kokan ti won fi pamọ pe kini to ba de ni nkan to nlo nipa titi tede ti mi fe under fun ala won tun ma explain e fun mi so ko si nkan ti won fi pamọ
0: daddy se bi mommy se so na ni ori e ri nkan to yato ninu mommy na nigba ti won wole aba won kankan wa to je pe igba ton wole to reyin na le so yi pe igba ti e ba wa nta ko nse gbogbo e le la ma ri sugbon igba ta ba wole to ni rin ajo duko si marun yen ti olodun ba ran igbeyawo yen lowo ti ko ton ti ko si pinya igba je pe won bori ni kini nkan teyin ri ninu mommy to e pe o yato si nkan ti e to te n reti tele pe ninu aye mommy
1: eh je kin mo example le jade oni wipe ibi tan gbe o jina si church bi ta wa tele ta ba de jon lo mo like mo je ni ko to ma ni greg kin ti debe so enyu bi ne de rama kin ye a fe da wa la le eh lo se le kin ko ma do ba mi long kini o le a fe mo misunderstanding dan but mo fun agreement ye ki wa ko bon se rin fast slow la le je pe alafia wa
0: e se baba wa olusegun mo fe ki e ba mi se akawe nkankan nigba yen bi eyan se yan oko ati yan aya ati ta ba fi se akawe aye odi oni yi bi won se yan aya ati oko kini ibam to wa nbe ati iyato to wa ni be laye ti awa yi
1: e te ka fo pe fọlọrun
0: oluwa se
1: se ri ni gba yen iberu wa nu oko awon eyan oro olorun de ye awon eyan ti iyan ba so pe eni bayi lo nfe fe a fi a duro ti olorun ta le je ko lorun ko fun ni itoni o ro pe ngba ti ini ajo yen bere ikonu mo awon baba mi ni oluwa reverend ojelade so awon lalma lomba ti won ma cancel iwa sugbon laye ta wa nisin bayi buru buru buru buru buru biyan ti e bo ti re nti o rin pe wa biyan se ma rin lele yo bo ti ri wa buruku ninu okunrin yen atuma defend e atuma ko and to bad doctor pass by ko se rojo bo ni ko se rojo so gbogbo awon nkan won yen ko wa fe dabi pe ko wa mu iyato wa divorce yen wa be simple si eni kan fe fe omo kan lodo ni church odo mi mo wa fi awon kan awon wedding committee mo akon le kokon igba mi invite e ba invite e tu so pe a ni raye joko leni ninu ibinu le ma mo wi yan to je nje je mo pe ngba ni wa fi rin rin yen one of this lecturer ni school of agric o wa to report ni pastor won o wa ri mi on do bele ba won church yin wa ti won le ma nse bele oni divorce at reduce opon ko ati pe awa iranse olohun ah gbe mo se ka gbe mo
0: with that pelu eleyi mo mi ki won ni amoran yin fun awon odo lokunrin lobirin ti won wa ni pepele ati yan tabi won te ti wa ninu irin ajo idara eni mo kini amoran yin fun lowo laye ti a wa yi pelu bi eyin se abi se ko se se pe nigbati a wa ni igba yen ni bi ogbon dun le seyin mo mo pe daddy ti mo yin daddy e so ni pe 1980 kini ko le ti mo mommy niya ni pe irin ajo yin gan o ma fe to bi 8 to 10 years ki o to di pe e wa wonu igbeyawo te ti mo mommy
1: abi be ni cherry kolon ko jo ko mu ade bi ta ba fe de
0: amen
1: se ri gbe mo fi mo won mi o ni nkan kan o de pe mo tun score pelu yan ni ngbe mo te tun ma tu wa ma gbe ile mo lo wa ile kan tun ni ki ma so te naira olohun lo kokko pe a ma fe to be ko won wo iti eyan ni anana ko ye kon je so ko ye kon so mi pe get out
0: Eh mommy kila moran yin fun awon obirin laye ta wa yi se ko se se bi o se wa nigba yin ko tun wa nisin yi ni e ba wa gba won ni moran nile
2: e se gonba amoran mi fa won odo sin ni pe kon pada si odo olorun se ri teyan ba da olorun mo irin ajo aroyan olorun a ti a ba teyan ba je omo olorun omi olorun a ma dari e emi olorun a ma to sona ṣùgbọ́n ṣe bá wo àwọn ọmọ wa òde sin ohun ìgbà ìsinsin yìí civilization ó ti ṣí ojú wọn kúrò ní ọ̀dọ̀ ọlọ́run ohun ọrọ̀ ayé ìfi ayé for example nsìn tẹ bá ní ọmọ ọ̀dọ́ kan sìn tọ́kùnrin sọ pé ẹni yìí ó máa bá òun sọ̀rọ̀ bóun pàdé ẹ̀ online kinní kan ẹlòmíì á pàdé obìnrin online ibẹ̀ náà dẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò láì mọ ilé láì mọ̀ ọ̀nà ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látijọ́ àwọn ìyá wa wá ní kí wọ́n lọ wádìí lé ẹni tí obìnrin ti jẹ́ tàbí tí ọkùnrin ti jẹ́ ṣùgbọ́n nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n lè ní kọ́ṣípù a month 2 months 3 months wọ́n ní ìgbéyàwó ti yá so nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ òun náà ló máa padà máa ṣẹlẹ̀ so àfi tí wọ́n bá padà sọ́dọ̀ ọlọ́run tán dá ọlọ́run mọ̀ tán dẹ̀ fara balẹ̀
0: ẹ ṣe màmá wa Victoria Olusegun bàbá a sọ nísìn pé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ní divorce pé ìyẹn ni pé àwọn tó jẹ́ pé ẹ̀mí ò ṣe mọ́ lọ́dọ̀ ọkọ pé ọkọ náà sọ pé wàhálà ti pọ̀ ju ọ̀nà wo torí a rí pé ó pọ̀ ń ta infact mo gbọ́ lẹ́nu àwọn agbaninímọ̀ràn bíi counselor tó jẹ́ pé ìgbà yẹn èmi náà ṣì wà ní ọ̀dọ̀ nígbà yẹn tó jẹ́ pé wọ́n wá gbà wá nímọ̀ràn pé àwọn ti rí ìgbéyàwó oní 8 days ọjọ́ mẹ́jọ tó jẹ́ pé wọ́n wá sí wọ́n padà wá sí court pé àwọn ò ṣe mọ́ olóṣù mẹ́ta oní so ejò báwo ni kíni ìmọ̀ràn yín fún àwọn lọ́kọláya nínú ilé bóyá àwọn tẹ̀sí wà lójú ọ̀nà bóyá ọdún kan ọdún méjì àbí ọdún márùn-ún tẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan kí ni nǹkan tí wọ́n lè ṣe wọ́n tẹ̀sí kàtẹ̀sọ pé wọ́n ti ṣìná bóyá bí mọ́mí ṣe sọ yẹn bóyá orí ẹ̀rọ ayélujára bí ajere náà ti pàdé bóyá oṣù méjì péré làwọn tẹ̀ fi ṣe ìmọ̀ra ẹni àbọ̀dún kan àbọ̀dún méjì kí lámọ̀ràn yín fún wọn tí ìgbéyàwó wọn sì ti wà ní gbèdé pépélé ìpínyà báyìí pé mi ò ṣe mọ́ kí ni nǹkan tí wọ́n lè ṣe.
1: ohun tó ṣẹlẹ̀ ni pé bíbélì sọ fún wa pé bí ìpínlẹ̀ bá bàjẹ́ ó máa ń ṣòro díẹ̀ fún olódodo ṣùgbọ́n bíbélì wa sọ fún ọ ní kílò lódodo yóò ṣe ni o kílò lódodo yóò ṣe irú àwọn ìpìlẹ̀ bẹ́ẹ̀ ń bá sọ fún wọn pé kò sí nǹkan tí jésù lè ṣe o nígbà tí mo ti wà nínú ìjọ deeper life mo rí ọkọ olówó ìyàwó olówó wọn fẹ́ tẹríba fún ara wọn torí pé lórí ọ̀rọ̀ ni wọ́n gbé ìfẹ́ wọn ká kìí ṣe lórí kristi wọ́n dẹ̀ jà wọ́n dẹ̀ túká ẹnìkan wá ń pè ó sọ fún wọn pé ẹ tì máa padà fẹ́ra yín ṣe rí nígbà tí wọn máa wá pàdé wọn ti túká ìyàwó ti lọ sí ọ̀nà náà ti lọ ọkùnrin ọkọ wà ní Èkó ní bible study ni gbogbo tó wá tùjọ pàdé ṣé ìwọ ni o ti dẹni tó ní jésù ìwọ ni ìwọ náà ti dẹni tó ní jésù òun ni wọn sọ títí ilé ara tí wọn ní wọn ò ní wọ mọ tí wọn tún padà síbẹ wọn ríra wọn àwọn méjèèjì ríra wọn so nígbà tí àwọn ọ̀dọ́ ìsinsin mo bẹ̀ wọn wọn máa gbé ìfẹ́ wọn lórí material things ẹ̀jẹ̀ kó wà lórí ìfẹ́ tòótọ́ kó wà lórí kristi àti lórí ọ̀rọ̀ ọlọ́run nípa bẹ́ẹ̀ jésù náà sọ fún wa ni mo fi wé ọlọgbọ́n tó kọ́ ilé rẹ̀ lórí kíni lórí àpáta so oní ìkùnmi adé kò sí ìgbéyàwó tí ò ní ní ìkùnmi tiẹ̀ oní ìjì adé kò sí ìgbéyàwó tí ò ní ní ìjì tiẹ̀ torí pé wà lórí àpáta kò ní bí wo so ibẹ̀ ni kò padà sí.
0: Ẹ ṣe bàbá wa Olúṣẹ́gun ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ màmá wa dáàdì sọ lẹ́ẹ̀kan kí n tó padà sí ọ̀rọ̀ tí dáàdì sọ yìí wọ́n sọ lẹ́ẹ̀kan pé àwọn ò tẹ̀ ní nǹkan kan nígbà tí ẹ fẹ́ àwọn wọ́n tún sọ̀rọ̀ ọ̀rẹ́ ilé tẹ́nẹ̀rà nígbà yẹn ẹ jọ kí wọ́n ní báwo ṣe mọ̀ láyé ta wà yìí kéèké bẹ́ẹ̀ ṣe sọ ọlọ́run ṣògo làwọn èèyàn wọn á kọ́kọ́ wo láìvẹ̀ o lè má lòwó ń tò tọ́lé ni o ṣùgbọ́n ó ní sátífíkẹ́ẹ̀tì ìyẹn ìwé pé tó bá tẹ̀ ń wáṣẹ́ á gbọ̀n pẹ́pẹ́pẹ́ á lọ fi gba iṣẹ́ ó lélẹ̀ kí lẹ́yìn ní rí nínú dáàdì gan tẹ fi wá sọ pé o níbi á ń gbà tán wá bá yín sọ̀rọ̀ pé kí lẹ rí kí ni ìgboyà yín kí ló fún yín ní ìgboyà yẹn pé dáàdì láwọn ò ní kankan pé ó yẹ kẹ tiẹ̀ wà wọ́n kẹ sí tọ́ sí àwọn lára ni kí lẹ rí gan nínú dáàdì.
2: Ẹ ṣe gọba kristi náà ni mo rí nínú ayé wọn torí gbogbo ìgbà yẹn kò sí anything even at all gan mo rí ẹ̀gbọ́n tó sọ pé tí n bá tó bá pẹ́ ni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ òun ò ní dá sí mi òun ò dẹ̀ ní tẹbi ìgbéyàwó torí mo jẹ́ àkọ́bí mo dẹ̀ ní àwọn àbúrò náà lẹ́yìn ṣùgbọ́n kristi tí mo rí nínú ayé wọn yẹn ó máa ń sọ fún mo ṣáà máa ní ọkàn nínú ọkàn mi ìpè ọkàn mi lélẹ̀ ní gbogbo ìgbà
0: ìṣepẹ́ rí sátífíkẹ́ẹ̀tì ìṣepẹ́ rí pé ọjọ́ iwájú yìí o
2: mo rí pé wọ́n lọ́jọ́ iwájú tó dáa torí pé wọ́n ní jésù pẹ̀lú àwọn ẹ̀kọ́ tán dẹ̀ ń kó wa pẹ̀lú tán fi ẹsẹ̀ wa lé mo mọ̀ yí pé kristi nínú wọn ìrètí ògo ni ó máa mú nǹkan rere jáde mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní kò rí tata dé inú.
0: Olúwa ṣeun báwo wà ní nísìnyí ṣé ìrètí yẹn tẹ ní nígbà yẹn náà ṣó sì wà síbẹ̀ náà pé
2: kọjá ọgbọ́n yìí ènìyàn ọlọ́run dára lọ́pọ̀lọpọ̀
0: olúwa ṣeun
2: ó ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn
0: olúwa ṣeun dájú mo tún padà sọ́dọ̀ yín pé láyé tá a wà yá rí pé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló ń dojúkọ ìdílé ẹ̀yin náà sọ nínú ọlọ́run yín lẹ́kọ̀ọ́ pé kò sí ìdílé tí ò ní la ìjì tí ẹ kọjá kò sí ìdílé tí ò ní níṣòro bóyá nípa ìṣòro owó tọmọ ti onírúurú ìṣòro dájú mo fẹ́ kẹ́ sọ ìkan tàbí méjì fún wa nínú àwọn ìlàkọjá tí ìgbéyàwó yín tó ti bá pàdé láti ọgbọ̀n ọdún ó lé mẹ́ta tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yín.
1: Ògbó àlámọ̀ pé ohun tó bá máa da ìbẹ̀rẹ̀ máa rough. Nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó rough gan débi pé a ti jẹ problem ni. Gbogbo ìgbà yẹn mo máa ń ronú pé ṣé mo lè rán ọmọ lọ sí nursery primary school but mo máa fi ń kọ àwọn èèyàn pé ẹnikẹ́ni tó bá ń bá rìn tàbí pé ẹni tó fẹ́ fẹ́ ma wo ohun to sele ni akoko yen ma wo so ni future to ba de wa je pe to ni future to ma wo pe so wa secured ke yan ma sise nbi kan ni bi koran kokon e ko si amount to bank gba ti o ba ti ni future da bi pe ko wa secured ojo ale to le pada wo still so nkan temi fi ma nkan won ni e ki ise ohun to sele ni akoko yen but ohun ti mo wa nso ni pe pelu ilakoja yen pelu agreement ta journey wa be lo won pe mo ni bi nkan se ri a le depend lori ise iranse ko da be ni pe ba won yan se nda toro ko ba de nje ni so mo ni it doesn't work mo ni da ohun to sele ni pe je ka mejiji e ko ni se ta nse ti o ma mo wa se dade wa nse ti ma so fun yan
0: e ba wa so fa wa rali
1: o da mo ni da o ni je ka se fish roll
0: okay
1: ta ba ti ji ni daji awon ati po fish roll yan

0: ilé complete 17 years. Baba ni o gba owo ile lowo wa o lo fi san ida mewa fun Olorun ni. So o tun wa je ki nkan ko
1: ro
0: ko ro wa lorun ninu ise iranse
1: Oluwa seun. E wo igba ti daddy so yi pe o ya office row ka po flower po ka wa ma ta kini oju teyin ko si pe ah emi omo tu je pe ni ti mo je akobi ninu idile tawon aburo mi de wa leyin ki le royin gba yen pe se o iya ko leleyi bayi
0: to sele ngba yen ni pe gba ta ta ma se wedding ton yen emi nsise complete mo tin sise so mo ti loyun gba yen omo yen tin lo bi 5 months so oyun yen tan lo bi 5 months ami won wa transfer mi lo si amuwe dofin leko so ibe ni won ni ki ma lo report si gm yen emi ati eni issue o wa ti binu transfer money ah marriage woman ni mi e le gbe mi le le se from there ma lati badan ba mi ma lo iko ma tun ma serve on badan ma lo ma lo so bi oyun yen sa se fe se mo se
1: correlation
0: letter ni e ti mo fi se sile so igba ti mo wa fi se letter wa nle no ani pe ah bi pe iru nkan bayi pe ka ma ko si problem adele ni to ba wa ngbe lo to lo nta to deliver ni a fe ni teyan meji igba ni so ara nkan to tun fi ro wa lorun ni
1: daddy keke bi idile onigbagbo sa pelu oro te se abapin pelu wa lekan nipa pe eni oko to po repete kini amoran yin fun awon iru awon iranse olorun te lo wa ba yin to jowo le osu meji te wa mu osu mefa te fun losu meji to tun wa pada wa ege iru en to jowo le yen ki le ro pe awon omo iyawo ninu ile awon nkan ti o ma ma la koja to wa tun so yi pe olorun o so pe ka won sise kini amoran yin fun iru idile be lowo lowo bayi to je pe won la iru isoro yen koja toko de so yi pe olorun o ni ko hun sise o ise iranse ina ni o ti o de mu nkankan wa si inu idile yen to de pe iya nje awon omo o nje iyawo na ninu ile to je pe lele fe fa kudie ninu idile ki la moran yin fun
2: o n fa kudie kudie ninu ile daada ko si bi idile se le wa ti anointing to ma yanju owo anointing yanju owo ohun ti mo mo ni pe ti idile ba wa tabi ti ranse olorun ba wa ekini to koko gba pe ohun o le puro tori pe ti o ba sowo iro abere nu church awon iwasu to nkan to lohun ofiran ni o ma so owo ti o se kojo ni o ma kojo sugbon ti awon mejeji ba mo ti awo ti won ba pira to agree e mo gbe mo te mo pe mo ni wedding mo ni agreement ni eni kan ba mi o ni iyawo ohun kini kan ma so fun mo ni wa emi ati iyawo mi gan ko se n to gbadun wa mejeji a manage ara wa ni lo manage iyawo e iyawo mi manage mi ni na manage won ni lori agreement gbogbo ade ma n duro lori kini o da je ka se bayi is on agreement so iru idile be ni be won pe won pada lo sori agreement olorun wa is so faithful olorun wa je olotito si oro re so ti won ba je won ba duro dada fun gbo fun igba kan ni olorun a gbe won kuro ni irupo be
1: e se baba wa mi mo pe ojo ti lo ba se lo da ipa sese lo iseju marun ninu kulu yi o eyan ara le boye ti e ni ibere kan abi omiran ti e fe bere lowo awon baba wa baba wa iranse olorun ni won olusegun abraham ati mama wa victoria ewo ipe kan mo fe pe awon ero to wonu kulu yi si ke gbo e je ka gba ipe ki te to ma pe ipe na hello
3: kole ma
1: e kuro le sa o baba wa
3: akusheli
1: yes I jo e ba wa daruko yin tori awon to sese n gbo wa ati bi te tin pe wa
3: to ruko temi ni Ìmọ̀bọ́lá wà, ìwádìí púpọ̀ látàpẹ́ta rọ́là nílùú Ìbàdàn.
1: ese baba wa e jo kini ibere yin sa
3: ah mo ki baba wa ti ya wa mo ki ni sa mo ki ma o
0: yes sir akusi mi ni sir
3: eh atokun
1: da
3: igba koko
1: yes sir
3: fa igba koko
1: yes sir
3: ibile to gba number 1 lodo
1: ah e ba
2: Eje o baba.
0: God bless you.
3: Ah ah. Mo gbo suba fun won.
1: Eje sa.
3: Itoyin ajo yen. O larin lopolopo.
1: Oluwa
3: se. Lase ifarada. Ke gbo yo ba mi sa.
0: Benisa.
3: Benisa ajo dile yen. O larin lopolopo labe ifarada. Lo la fuju su inu igbekele Olorun. Iya wa mo kiyin o
0: yes sir e se sir
3: atokun bere bere kan lowo yin pe igba ti yan jo be la yan ti baba o do an tese aju die die die die ti baba o ki fun ni nkan kan ni e ni baba o fun ni nkan kan iro le pa o mo akoko ti baba koko e bi mi pe kini
1: kini sir
3: o mo akoko ti baba kan e mo akoko ti baba kan fun yin ni ife okan
1: okay sir
3: Àwọn àbò fún ẹni kankan. Kò fún ẹni kankan. Lẹ́ ń ṣe lẹ́dàá ọlọ́jọ́ tó ní. Ẹ máa bé tó bọ̀.
1: Ẹ ṣe bàbá wa iná láti apẹ̀tẹ̀ ṣe púpọ̀. Bí a ṣe ń tẹ̀síwájú tí à ń bé tó wa bọ̀. Àwọn nọ́mbà tó wọnú kulu yìí, àwọn náà ní ẹyọkọ̀ péré la máa pè síta lónìí. Ok, mẹ́tẹ̀ẹ̀ta. Jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àkọ́kọ́. Ona ni 091 5334 893 091 5334 893 ẹ kúrọ̀ lẹ́o ẹ bá wa yí rédíò yín sílẹ̀ ẹjọ́ tẹ bá ti ń pè wá ẹ lè kúrò nídìí rédíò yín tàbí kẹ bá wa yín sílẹ̀ díẹ̀ kí ẹ lè gbọ́ wa dáadáa káwa náà lè gbọ́ yín dáadáa bí a ṣe ń bé tó bọ̀ bàbá à ń sọ̀rọ̀ nípa owó tó lè dá ìjà sílẹ̀ nínú ìdílé ẹ jẹ́ bá wa sọ fáwọn ara ilé bí ẹ ṣe ń ṣe àkóso owó nínú ìdílé yín ẹ ṣe ń ṣàkóso owó láti ọgbọ̀n ọdún ó lé sẹ́yìn
2: ẹ ṣe mọ ẹrí pé mo ti sọ pé ọpọlọpọ nǹkan ti alakọjá ni mo gbàgbọ nínú partial joint pocket account tí ohun tábà máa lò nínú ilé mo tètè máa ń yọ kúrò máa kó fún owó sùkúrù àwọn ọmọ onírè o owó tá máa fi ṣe nǹkan bí eléyìí nìyẹn kí n tó lè sọ pé owó ìjẹ́ tèmi máa kọ́kọ́ rí i pé mo sẹ́tù wọn bá ṣe ìtumọ̀ bá ní pọ́n fi ṣe so àwọn ìrànlọ́wọ́ iná láde rí títítítítí tí àkọlùra wa lórí ọ̀rọ̀ owó dé títí àwọn ọmọ wa tí wọ́n fi lọ skul tí wọ́n fi sáàf tí wọ́n ṣe gbogbo ẹ̀ mi ò rò pé oníbi kan tá deri tí a tún gbà fẹ lọ yáwó tàbí pé kò máa ká ni rárá.
1: Ẹ ṣe bàbá wa olùṣègùn ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ mọ́mì pé wọ́n ní tọkọtaya tí wọ́n bá ti pé ọgbọ̀n ọdún ní ọ̀pọ̀ ìgbà kò kí ń sí ìjà kò kí ń sí àìgbọ́ra ẹni yé ẹjọ́ ṣé tòótọ́ ni àbí ẹ bá wa ṣàlàyé ṣé awon kan wa to ye pe bo tile ye pe daddy je ranse olorun won ki shangeli sawon ibi kan wa to ye pe ah igba mi o gboro eni ai gboro eni ye ma nsele ni ekokan ninu idile ati pe nigba ti ru nkan ba yen ba sele ti a lo kokko ma se e ma binu e ma binu ninu idile
0: ile ise ma ko le se ki aigbora ni ye ma sele eyi don ti so le kan pe ki n se bi a pe aje angeli o ma wa ye sugbon to ba wa ye emi ni mo ma kokko n beun
1: ese mommy daddy ki lo ma fa awon agbora ni ye yen nigba ni opo igba ninu idile
2: praise god
1: hallelujah
2: awon kokko ma du mo mo ni pe ti okunrin ba wa to ba nsojuse o si ye ko le da ko le control ile ara iwe mo so pe oni ka to fe ni joye oni je ken to ka wo ile ara igirigiri ki won ma ba mu awon mo to awon mo digbolu gin kankan won yen okunrin gbodo kokko sojuse so ngba mi ta ba de nsoro lowo an so lo tin ba ti ri pe ma kokko yiri ewo na ngba to ba de ti ri pe oro yen o fe se kini won ko nkan mo ko ma ri pe ma ko ri pe mo silent ni ngba de ti silent do yo soro mo iyan du le wole o kan la pe kini atma setu e o ba mi o ba ti ri pe mi o soro mo won se mo ti bi mi ni e mi ni dan ma ko ti ri pe won ato kunle pe daddy mo ti understanding ibi to ba ri si ni o
1: ese e da ti to pe ma kunle ebe awon pe oro won ti ye yin ti won ba ti dake e jo gege bi obirin ninu ile kini amoran yin fun awon obirin to ngbo wa lowo lowo ba boya ni si daddy lawon ma dake awon ni soro so e ti mo pe si daddy ba tin binu o no ma dake kila amoran yin fun awon obirin to ngbo ti won fi le mo iwa oko won ninu ile ati bi won se le ba oko won ti awon iwa won awon ti won se le ma elomi aso pe ah ohun o le teriba fun e je ka gba ipe yi hello hello e kuro le ma o e jo ki loruko yin smart bi 13 pe
4: ya oluwa to yin ni o ya beta akunse mi ni
1: e se o
4: aisha pelope ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ bàbá torí kí wọ́n jẹ́ ìrànṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe kà nínú ìwé jeremiah àkọ́kọ́ ni wípé mo ti fẹ́ bèrè nígbà tí wọn jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ká ló máa ń bínú jù nínú àwọn méjèèjì torí mo fún àwọn òǹdó máa ń bínú bẹ́ẹ̀ ni àwọn ètò yẹn lẹ́yìn ọ̀bùdí tẹ́ǹtọ̀ máa ń bínú ká ló máa ń bínú mo gbọ́ tó ń sọ nísìnyí pé wọ́n ti wọ́n máa tètè bẹ́ra wọn ṣùgbọ́n ṣé kò sí nǹkan kan míì tí bàbá ṣe tí màmá lè sí bàbá lè zọ̀ màbá pé àwọn ṣe nǹkan báyìí káwọn ní sọ pé má bínú jẹrú ẹ bí wọn ṣe é gẹgẹ bí ìrànṣẹ ọlọrun ìbéèrè ní àkọkọ nìyẹn ìbéèrè kejì bí ó lọ báyìí wípé nígbà tán sọ ìwé jeremiah orí kẹfà ẹsẹ kẹrìndínlógún sọ pé báyìí lolúwa wípé àwọn èèyàn wọn gbèrò ojú ọ̀nà ìgbà ẹni pé ó jẹ́ kí oríṣiríṣi ọ̀nà wọn kọ́nà kó má tòrò bíi tìtì yìí ṣé ẹ fún ọ̀nà ayé ìgbà táwọn sọ pé wọ́n ń fẹ́ra wọn yẹn tó wà ní kọ́ṣípù ní ìrò fún àwọn ọmọdé ni wọ́n lè ṣerú ẹ̀ kọ́ wà títí bẹ́ẹ̀ yẹ kó má sí pé bóyá wọ́n tẹ̀ ti ṣíra wọn láṣọ wò kó tó di wípé ọmọ adélé ọgbọ́n wo ni wọ́n ta sí gbà yẹn àti pé báwo ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ìmọ̀ràn lè fa àwọn ọ̀dọ́ wa ti sí ẹ jẹ́ kí n ka bẹ̀ yẹ jeremiah 6:16 yẹn ó sọ pé báyìí ni olúwa wí ẹ dúró ní ojú ọ̀nà ìgbàanì kí ẹ sì wò ó kí ẹ sì dúró ojú ọ̀nà ìgbàanì kí ẹ wò wípé ọ̀nà tó dára ni tàbí ọ̀nà tó kù bí ẹ káàtó ni ṣé ọ̀nà gbàyẹ ní ìṣẹ̀lẹ̀ bó ṣe kọ́ sọ́lọ̀ ṣe sọ pé kọ́ dúró lójú ọ̀nà ìgbà ṣé wọ́n lè máa fi ká àwọn òde òní láti sọ pé kọ́ dúró lákòókò ìgbà tí wọ́n yẹ tẹ́ pé wọn á jọ máa sọ̀rọ̀ á jọ máa lọ máa bọ̀ tẹ́ pé kò ní sí nǹkan kan láàrin wọn
1: ẹ ṣe
4: ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ nígbà wọn sì mọ̀ ya ara wọn tó ti máa kó délé nínú ara wọn
1: màmá wa a ti gbọ́ wọn dayin lo torí àkókò wa ti lọ gan-an àkókò wa ti lọ púpọ̀ ní ṣókí wọn dayin lo bàbá wa ẹ bá wa dá wọn lónìí ṣókí.
2: Ẹ ṣe mọ̀ ní ti ìbínú yẹn èmi náà máa ń ṣe màmá o torí pé mo ti ń sọ mọ́rọ̀ bí àjọ manage ara wa ni so àjọ àgbẹ̀ ẹnìkan ló wà perfect kò sí perfect in marriage no perfect in marriage so màmá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn so ṣùgbọ́n a kì í túra wa síta débi pé àwọn ọmọ gan kì í gbọ́ sí so bí a ṣe ń ṣe tiwa náà ṣùgbọ́n nínú ni ojú ọ̀nà ìgbà ni fáwọn ọ̀dọ́ ẹ̀sìn. Ẹ jẹ́ kí n sọ pé ìkíní ìjọ Ọlọ́run ṣé à ń wàásù ìgbà ni. Number one. Number two, òun ni pé àwa òbí ṣe bí àwọn òbí wa ṣe tọ́ wa la ṣe ń tọ́ àwọn ọmọ wa nísìn. Yóò wọ́n máa di pé ọmọ tó bá ti ya ìyàkuyà tán ìgbà yẹn máa rán ọmọ pásítọ̀ ni. Pásítọ̀ gbàdúrà fọmọ rẹ o. Ohun tí a bá ti miss ẹjẹ́ sáré sọ ilé tẹ́lẹ̀ bí èèyàn bá bímọ. Èèyàn bá bímọ ó ní lẹ́bùn tọmọ yẹn máa di tó yẹ pé kò ní gbọ́n kankan mọ́. Téèyàn bá bímọ ẹ̀mí méjì ló bí pẹ̀lú ọmọ ẹ̀ ẹ̀mí tó máa ṣe rere ẹ̀mí tí ò ní ṣe rere. Òbí yẹn ló máa wá sọ fún pé ẹ̀mí eléyìí mo fẹ́ kó bá ẹ dàgbà. Báwo la ṣe ń mọ̀ wọn? Ó bí ọmọ ẹnìkan bí ọmọ méjìlá gbogbo wọn ló yàn ló yanjú. Wọ́n lọ bá wọn ní ọ̀nà ológun ẹgbà ó ní ọ̀nà tó ń gbégbà lérè pé bá ṣe lè mọ̀ wọn. Ìwọ dáná oúnjẹ nígbà tó bá dáná oúnjẹ èyí tó bá máa yàyàkúyà iṣu ló sè gẹ́gẹ́ bí agbára ẹ̀ a ní búrẹ́dì ló ń fẹ́ jẹ. Ni ó bá yílẹ̀ ni ó bá irú ọmọ bẹ́ẹ̀ tí èèyàn bá máa fẹ́ a lọ ra búrẹ́dì fún. Ohun tí ọmọ yẹn ń sọ fún ẹ ni pé òun ò ní gbọ́ tiẹ̀ láéláé. Ó ti defeat yẹn number one yẹn. Ṣùgbọ́n tó bá mú tó bá ṣàníìdí tó ṣàníìdí oorun ló máa mú lọ o. Nígbà tó bá máa jí ebi ló máa jí o. Lẹ́gbà tó bá máa ná sínú fíjì ibi tó fi ẹ̀sì ìyẹn ló máa lọ máa mú. Ẹ̀mí yẹn wá sọ pé ókè ilé yóò kì í ṣe ibi tó ń tilé lòlòkulò. Ìyàwó òbí àti ìjọ gbogbo ẹja padà sí ọ̀nà ìgbàani.
1: Dádì ẹ má ni mo ọ̀rọ̀ mọ yín lẹ́nu ẹ ṣe pípọ̀ torí pé àkókò wa ti lọ. Mi ò mọ̀ bóyá ẹ ti lè ráyè wá ní ọjọ́ mẹ́jọ. In fact ọ̀rọ̀ ọmọ yẹn la fẹ́ sọ pé bí àwọn òbí ṣe lè tó àwọn ọmọ wọn ní ọ̀nà Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run because ìbéèrè ṣì pọ̀ bí báyìí bóyá la ti bèrè ju méjì lọ nínú nǹkan tí mo kọ sílẹ̀ níbí báyìí mi ti bèrè ju méjì péré lọ. So ẹ máa rí pé ìbéèrè nínú ìbéèrè ò ní mi mọ̀ bóyá ẹ lè ráyè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ẹ máa tún bá wa gba àwọn òbí tẹ máa bá wa gbà wọn nímọ̀ràn dáadáa. Yàrálé bíbà náà ni ó wà ká jẹran pẹlẹnu ṣùgbọ́n fọ̀nà fún kò gbà wá láyè rárá bóyá ẹyin tí ẹ fẹ́ polówó ọjà ẹyin tí ẹ ṣàfẹ́ gbé nǹkan tẹ̀ ń tà ẹ fẹ́ káyé mọ̀ torí pé àwọn Yorùbá sọ wípé ìpolówó ọjà òun náà ni àgúnmu owó. Bóyá ìjọ yín tí ẹ ń ṣe àṣekan àbí nǹkan kan nínú ìjọ tẹ fẹ́ kí ó di mímọ̀ fún aráyé ẹ lè pé ẹ̀rọ ìbániraẹnisọ̀rọ̀ mi sí orí nọ́mbà yìí 08035527571 08035527571. Eléyìí náà la máa fi ṣe ìdágbére. Ẹ bá wa dágbére fún àwọn ará ilé bàbá àti màmá wa.
2: Ẹ ṣé o ẹ fún etí bọ̀ lórúkọ Jésù ìyípadà yóò dé bá ìdílé ẹni kankan wa.
1: Àmì Jésù àmì.
5: Ẹ ṣé o God bless you ma.
1: Eléyìí náà la máa fi ṣe lọ. Ẹni tó yẹ kẹ́ máa gbé wa ketekete lónìí àwọn náà ni ẹnjìníà wa brother ni mo máa ń pè wọ́n Sam Adelere. Ẹ ṣé púpọ̀ ó di ìgbà kan náà ó dìgbà.

0: nǹkan wo ni gbogbo ayé ń dàdèrè kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.

ohun tí Ọlọ́run ní fún ọ ó wà nínú Bíbélì. Bó ṣe yẹ kó o gbé ìgbésí ayé rẹ ó wà nínú Bíbélì. Ọ̀nà tó yẹ kó o tọ̀ ó wà nínú Bíbélì. Ìlànà tó yẹ kó o gbé gbà ó wà nínú Bíbélì. Ohun àgbọdọ̀ mọ́ ṣe ohun tó yẹ kó o ṣe ó wà nínú Bíbélì. Bó ṣe yẹ kó o máa ṣe ó wà nínú Bíbélì. Náà làwa fi sọ wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìyẹn nínú ìwé Psalm 119:105. Ẹsẹ̀ àkọ́sórí wa nínú ní orí ètò yìí West Radio 89.3 lórí fìtílà ìgbàgbọ́ ọ̀nà nìyẹn. Níbo là ń lọ gan lónìí? Ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí àbí? Ṣé ká máa ká kọ́kọ́ bá ṣe ní àlàáfí bọ̀ náà? Má bèèrè ìbéèrè bí mo ṣe máa ń bèèrè. A mọ̀ gba ìpè láti bóyá tí n bá ti sọ̀rọ̀ díẹ̀ báyìí. Ṣùgbọ́n níbo là ń lọ gan lónìí? Kí ni ọ̀rọ̀ àkànṣe ọ̀sẹ̀ yìí? Ìyẹn watchword ọ̀sẹ̀ yìí kí ni gan? Láti inú Bíbélì wo gan la ti mú? Ẹ má sì ṣe fi ara yín wé ayé yìí, ṣùgbọ́n ẹ yí padà nípasẹ̀ ìmúdọ̀tun ọkàn yín. Ẹ má sì ṣe fi ara yín wé ayé yìí, ṣùgbọ́n ẹ yí padà nípasẹ̀ ìmúdọ̀tun ọkàn yín. Níbo nìyẹn wà nínú Bíbélì? Níbo ló wà nínú Bíbélì? Ẹ ṣé kí n kà á lẹ́ẹ̀kan sí? Ẹ má sì fi ara yín wé ayé yìí, ṣùgbọ́n ẹ yí padà nípasẹ̀ ìmúdọ̀tun ọkàn yín. Ibẹ̀ gan láti mú inú Bíbélì yìí gan láti mú ọ̀rọ̀ wa tò ní. Fìtílà ìgbàgbọ́ West Radio 89.3 FM Ebenezer Omobabo ní wàásù.

啊，我都玩笔仙，你那先我妈先你，先我妈先，古爷古啊啊，我那我刚说洗白，都把洗白，不把洗白白，那你娃洗洗。别人听歌，不要先歌么？玩你努力，你家一个哥伦巴娃歌么娃？ọ̀pọ̀lọpọ̀ social media ló ń kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wa jọ́wọ́ la gẹ́gẹ́ bí kìrìsẹ́nì jọ́wọ́ la ti pe àwọn ọmọ wa jókòó wípé ó yá ọ́ declan ó jókòó báyìí.

ẹ mọ̀ pé lóde òní ayé títí ń kọ́ wa wípé fẹ́ ara rẹ wọ gángan èmi ni o self love nǹkan táwọn kan ti ẹ̀ ń preach nísìnyí ni fẹ́ ara rẹ wọ́n ló wà important jù. Ọ̀pọ̀lọpọ̀ self love ni èmi o tí wọn bá máa ṣe I love myself. Eléyìí gan ló sì ti gbilẹ̀ ju bó ṣe yẹ lọ lóde òní. Ní ká má nífẹ̀ ara wa o. Wípé mo fi ọmọ bàbá oníwàásù mo fi ara mi, mo nífẹ̀ ara mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa nípa nínífẹ̀ ara ẹni láti wá sọ ara wa di àdánìkanjẹ́. Ohun gbogbo tó yẹ kó tọ́ sí ẹlòmíràn la fi fún ara wa nìkan. Ohun tó yẹ kó tọ́ sí gbogbo orílẹ̀-èdè pátápátá làwọn kan. Ohun tó yẹ kó tọ́ sí gbogbo ọmọ ìjọ pátápátá ǹjẹ́ pásítọ̀ nìkan kọ́ ló ń kó o sí sábẹ́ báyìí. Ohun tó yẹ kó tọ́ sí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan nínú ìjọ. Ǹjẹ́ olórí ẹ̀ka kọ̀ọ̀kan yìí kọ́ ló ń kó gbogbo àǹfààní yìí. Àwọn mìíràn rèé. Wọ́n sọ wípé ayé iṣẹ́ yọ báyìí o gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì dáradára. A ò sì sọ fún àwọn ọmọ ìjọ àwọn yúùtù sì pọ̀ àwọn ọ̀dọ́ pọ̀ nínú ìjọ tí wọ́n ń wáṣẹ́. Gbogbo ẹ̀ ló kó má bẹ́ẹ̀.

0: dára kí a fẹ́ràn ọmọ ẹlòmíràn gẹ́gẹ́ bí a ti fẹ́ràn ara wa. Ó dára kí a fẹ́ràn ọmọ ẹlòmíràn. Ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà ìgbà wo ni a ti ṣe ìtọrẹ àánú fún ọmọ ẹlòmíràn? Ṣé mo wípé kí n má tàn yín o, àwọn tó lówó lọ́wọ́ ń gbà mìíràn, àwọn náà láàkì àwọn nǹkan kan, ìgbà wo gan láti pè wọ́n láti fún wọn ní àmọ̀ràn? Àwọn tó ta mọ̀ kó close wa go, ó ọ̀rẹ́ mi yẹn ò tí ẹ kò nídìí owó wà lọ́wọ́ ẹ̀ náà. Ìgbà mìíràn àwọn ni wọ́n nílò bíbára ẹni sọ̀rọ̀ ju àmọ̀ràn jù. Ẹlòmíràn kò gba gift rí, bó ṣe lówó tó wọn ò fún gift, wọ́n sọ pé gbogbo nǹkan ló ní náà. Ǹjẹ́ a máa ń fi ìfẹ́ hàn sí ọmọ ẹlòmíràn tọkàntọkàn wa? Apá karùn-ún tí mo tún fẹ́ ká wò ni ayé ń kọ́ ni pé bí ẹnikẹ́ni bá ṣe ọ́ ní ibi, ìwọ náà gbúdọ̀ gbẹ̀san o. Tán bá ṣe ọ́ ní ibi, ìwọ náà gbúdọ̀ gbẹ̀san o. Ọ̀rọ̀ yìí lágbára gidigidi lóde òní o. Wípé wọ́n máa gbá mi lójú ọ̀tún, màá gbá tèmi, màá gbá mẹ́ta, màá gbá mẹ́fà. Ṣùgbọ́n Bíbélì ń kọ́ wa nínú ìlànà rẹ̀ wípé tá a bá wo Matthew 6 14 to 15. Tó sọ wípé tí a kò bá dárí àrékọjá àwọn ènìyàn jì wọ́n, bàbá wa náà kì yóò dáríjì wa o. Ṣé mọ̀ wípé àdúrà Olúwa náà tá a máa ń kà wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti ń ṣe kí ni dáríji àwọn tí ó ń ṣẹ̀ wá? That is, we must forgive people that offend us. If we want our Heavenly Father to do what? To forgive our sins. Ká fi gbèsè àwọn ènìyàn jì wọ́n. Wípé ó dá, mo fi ẹ́ kalẹ̀, Ọlọ́run mo fi ọ́ kalẹ̀. Mo dárí gbogbo àìṣedédé rẹ̀ jọ, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo nǹkan tó ṣe fún mi pátápátá, mo dárí jọ. Ṣùgbọ́n ẹlòmíràn a máa wípé láíláí kò sínú dictionary tèmi gẹ́gẹ́ bí kìrìsítẹ́nì o. Ǹjẹ́ nǹkan tí kìrìsítẹ́nì ń kọ́ wa léléyìí? Ǹjẹ́ nǹkan tí Jésù kọ́ wa léléyìí? Àwọn ẹlòmíràn wọ́n mú ẹsẹ̀ Bíbélì kan, wọ́n mú mọ́ kan, wọ́n tà mọ́ kan, wọ́n mọ́ tà mọ́ kan wípé láti fi gbé àìṣedédé wọn lẹ́sẹ̀, láti fi gbé ẹsẹ̀ wọn lẹ́sẹ̀, wọ́n máa mú kan mọ́. Bíbélì ṣe sọ lélẹ̀, ẹ jẹ́ ká tún wò báyìí. Bíbélì sọ ara o, a ò ní ka Bíbélì yẹn láti bẹ̀rẹ̀, a wà mú ẹsẹ̀ kan jáde wípé nǹkan tí Bíbélì sọ ara o. If you want to understand the Bible, read it from the very first verse títí dé òpin. Wà á wá rí ìtọ́ka sí rẹ̀ wípé nǹkan tí Bíbélì sọ nǹkan tó ń kọ́ wa gan leléyìí. Kéṣe wípé wà á kàn mú Bíbélì láti fi support nǹkan tí ìwọ ti argument rẹ, rárá o. Bíbélì ò kọ́ wa ní ìjìgbẹ̀san wípé ká máa jìjà ẹ̀san wípé wọ́n ṣẹ̀mí mo wá ń gbẹ̀san. Rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá. Ayé tí ń kọ́ ni ní irọ́, ayé ń kọ́ wa ní irọ́ ní tòótọ́ o. Lies upon lies. Tó bá parọ́ síba, wàá tún pa irọ́ míì láti fi bo irọ́ rẹ mọ́lẹ̀. Irọ́ tó bò mọ́lẹ̀ náà, wàá tún ní láti pa irọ́ míì láti jí dìde ni o. Ó mọ̀ bẹ́ẹ̀. Káṣírí rẹ mọ́ bàá tún ó tún parọ́ míì. Káṣírí ẹ̀ bá ti fẹ́ tún wàá tún pa irọ́ míì. Tó bá wá ń tírèsì ẹ̀ lọ, ẹni báyìí parọ́ ń gbà báyìí nígbà báyìí nígbà báyìí nígbà báyìí nígbà báyìí. Ibẹ̀ ni wọ́n ti wá wò gba eléyìí ṣe kìrìsìtẹ́nì. Onílọ paraku leléyìí. Ohun tí ayé ń kọ́ ni àti ohun tí ìlànà Ọlọ́run tó ń kọ́ wa. Ẹ̀yin olùgbọ́ mi pátápátá. Ìlànà àṣeyọrí. Ìlànà owó, ìlànà ìbáṣepọ̀, ìlànà ìgbéyàwó.
1: Ọ̀rọ̀ Ọlọ́run ni
0: ìgbéraga. ife kufe ife ara eni ife ara eni nikan soso idariji ati otito ati iro
1: imolere yo
0: bawo wa sa se le duro sisin gege bi kristeni gan bawo la se le duro sisin gege bi kristeni boya ipe kan tabi meji to ba wole ka to pari eto bawo ni a se le duro gege bi kristeni gege bi onigbagbo ngba ti a ti ka gogbo eleyi kale wi pe ntaye nko wa lele yato laarin aseyori aye lele yato laarin igbesi aye ta ngbe ni aye lele igbesi aye to je ka gbe ninu olohun lele yi
1: ibagbo wa yo dagba a o bori ji
0: bawo gan lo se ye ka se
1: ibe ati dawo
0: kini o ye ka se gan ilana wo lo ye ka to ilana ato

0: ka bíbélì rẹ lójoojúmọ́. Má jẹ́ kó ṣe pé nìkan ni ó sọ ìtumọ̀ bíbélì fún ọ. Àníṣe ẹnìkan sọ lónìí wípé àní ó ní mo kọ̀ láti sọ wípé ọmọ mi lála ọmọ mi wá lála ó wá sọ fún dádì mi kí ni ìtumọ̀ àlá tí mo láyè tàbí dádì mi kí ni ìtumọ̀ bíbélì kí ló túmọ̀ sí àbí kí ni ká sọ pé tàbá dé church máa bèrè lọ́wọ́ pásọ àtàbá bèrè lọ́wọ́ ṣé bàbá rere léyìí ṣé ìyá rere léyìí o lè túmọ̀ nǹkan tọmọ rẹ gan bí ọ́ ká máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ ọkàn wa lójoojúmọ́ Romans 10:17 tó sọ pé ìgbàgbọ́ wá láti ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ sì wá láti ọ̀dọ̀ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ ọlọ́run nìkan. Faith comes by hearing and hearing the word of God alone. Ìgbàgbọ́ wá láti gbígbọ́ gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run nìkan. Whatever you give your time to, whatever you devote yourself to, devote your time to, will eventually become your master. Ohun tó o bá devote ara rẹ fún, ohun tó bá jọ̀wọ́ ara rẹ fún pé àkókò mi báyìí irọ́ ni màá fi pa, àkókò mi báyìí nǹkan báyìí ni màá fi ṣe, àkókò mi báyìí nǹkan báyìí ni màá fi ṣe, òun náà ni ó jẹ́ ọ̀gá wa. Tí láì gbàgbọ́ lórí Wells Radio 89.3 FM. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó fún wa ní ẹ̀bùn lẹ́ẹ̀kan sí lọ́sẹ̀ yìí. Mr. Sunday Oladele, Mr. Sakios. A dúpẹ́ lọ́wọ́ yín dáadáa, a máa pè wọ́n ní máa pè wọ́n dádé àdúrà, mọ́mí àdúrà. Òní náà ni wedding anniversary wọn náà. Bákan náà, evangelist Kehinde Olarinde. Thank you for your support, thank you for your support. A dúpẹ́ fún àwọn tó ti pè wá náà lórí ètò lónìí.
1: Fitila ìgbàbọ̀.
0: Mo fẹ́ kí a jọ gba àdúrà yìí papọ̀. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tí a ti gbọ́ ní òní. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tí ó jẹ́ ìmọ́lẹ̀ sí ọkàn wa àti ìdílà sí ẹsẹ̀ wa. À ń bẹ̀ ọ́ pé má ṣe jẹ́ kí a jọ̀wọ́ wa fún ara wa fún ayé mọ́. Gbogbo ibi tí ayé wa tó ti dùn mọ́ ayé, Olúwa, ẹ gbà wá padà. Ẹ kọ́ wa ní ìlànà yín ní tòótọ́, ẹ sì sí ojú wa sí ìlànà yín. Ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Lórúkọ studio manager mi lónìí, Sade Lere. Lórúkọ àwọn ọ̀gá wa nílé iṣẹ́ yìí, ní èmi Ebenezer Ayọ̀délé Ògúnníyì, ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá mission lóde Pẹ́lá nílùú Ṣẹ́yìn, Ọ̀kọ́láwùmí, tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ pàdé mi lórí Wells Radio 89.3 lórí Fitila Ìgbàgbọ́. Ẹ̀yin náà la máa gbá. Àwa máa sọ wípé tí Olúwa kò bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ìlú náà kọ́, àwọn olùṣọ́ kọ́ wọn ṣọ́ lásán ni. Fitila Ìgbàgbọ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀.

Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àmúlò ọ̀pọ̀ owó tí ń láǹfààní àti gbà lọ́nà tí yóò mú ìwúrí bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tún ti kó ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọlé padà láti ilẹ̀ South Africa látàrí ìkọlù. Àtíkù gbójú agan sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú ètò ìṣọwọ́náwó iléeṣẹ́ epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà. Orúkọ Bímbọ Adékànbí, Ṣàràfàdéèn Àlé àti àwọn míì ní aláǹfààní àti tẹ̀ jáde bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa ṣe ṣe àgbékalẹ̀ àwọn tí ó láǹfààní àti máa figagbága ní ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo nílẹ̀ yìí láti ṣe àmójútó àti àmúlò àwọn owó tí ń láǹfààní àti gbà pẹ̀lú ìtò ìṣàkóso tó tọ́ àti ilé ìtúyẹ nípa ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ó mú ìgbáyé gbádùn dé bá ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ kálukú wọn. Ààrẹ tó pe ìpè yìí fún ètò ìdókòwò tó mọyán lórí lágbọ̀n ètò ìlera àti ẹ̀ka ètò ẹ̀kọ́. Òun ló ra wẹ́bẹ̀ yìí ní iléeṣẹ́ ààrẹ lásìkò tí ń ṣe àtẹ̀jáde kan tó wá látọ̀yìn tí Ṣolùbá dámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Ẹ̀yìn Báyọ̀ Ọ̀nánúgà. Ìpè náà ló wá látàrí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àgbékalẹ̀ ètò ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ṣe tó oṣù kẹwàá àti ilé ìfowópamọ́ àgbáyé tí ń láǹfààní àti fi síta lọ́dún tá a wà yìí. Gẹ́gẹ́ bí àkọlé àti àtẹ̀jáde náà, Ààrẹ Tinubu fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àbá ìwádìí ilé ìfowópamọ́ àgbáyé òun ló ṣe àfihàn wípé ètò ìṣàkóso rẹ̀ òun yẹn pé ń ṣe ètò ọ̀tọ̀ ajé eléyìí tó sì ti mú èsì rere jáde tí ó sì ń gbé ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà lórí ojúnà eléyìí tí ó mú kí ìdàgbàsókè kó láǹfààní àti wà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kó ìṣímí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n dín díẹ̀ ní ọgọ́fà eléyìí tí wọ́n fi ń bẹ nílẹ̀ South Africa látàrí àwọn ìkọlù oríṣiríṣi eléyìí tí ń wáyé ní orílẹ̀-èdè South Africa ní sí orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ìgúnlẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti bó ṣe fi àtẹ̀jáde náà síta látọ̀yìn tí ṣe agbẹnusọ rẹ̀ Olúwàfẹ̀mí Adéníyè. Ó kéde wípé àwọn tí wọ́n kódé náà láti rí àwọn ọkùnrin 44, obìnrin 43, tó fi mọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ bí 44 ní ogúnlẹ̀ sí Èkó láti ilẹ̀ South Africa. Iléeṣẹ́ náà ṣàlàyé pé àwọn tí wọ́n kó wọlé náà òun ni pé wọ́n ní láǹfààní àti tẹ́wọ́gbà látọ̀dọ̀ àjọ tọ́rọ̀ náà kàn tó fi mọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lókè ìta, àjọ tó ń rí sí ọ̀rọ̀ mímọ̀ wọgilé bí wọ́n ti ń ṣe ìfẹ̀yìnpọ̀ àwọn èèyàn lọ́ṣọ̀wọ́ ẹrú lórílẹ̀-èdè Nàìjíríà àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó fi mọ́ àwọn ẹ̀ka ètò ìṣèjọba míì eléyìí tọ̀rọ̀ kàn. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ ló wà ní ìfarajìn láti ní ìbásọ̀rọ̀ pọ̀ àti àjọṣepọ̀ pẹ̀lú ilẹ̀ South Africa pàápàá jùlọ àwọn aláṣẹ rẹ̀ tó fi mọ́ àwọn ìkàn míì tọ̀rọ̀ kàn láti bojú wo àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè náà. Ẹni tó ti gbà kọrí jẹ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar ló ti nàka lébù sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ṣíṣe àmúlò àdínkù owó epo eléyìí ti ń lọ bí ₦90 eléyìí tí wọ́n pe wọ́n ní fi sórí epo lásìkò tá a wà yìí èyí tí wọ́n ní lò gẹ́gẹ́ bí àwọn ọ̀nà òṣèlú nígbà tó sì ń pè láti ṣe àpatẹnujọ́wọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn tó fi àṣẹ síta fún iléeṣẹ́ epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà NNPCL láti máa ṣe àwọn ètò ìnáwó náà àti bí iléeṣẹ́ náà bí ó ti láǹfààní láti ṣàpatẹnujọ́wọ́ bọ́rọ̀ owó náà ṣe jẹ́ ní ẹ̀yìn ọ̀rẹ́yìn. Àtíkù ṣàlàyé wípé àwọn àdínkù tí wọ́n gbé síta yìí òun ló ń fa ìkànnínú àti ìbéèrè lóríṣiríṣi lórí bóyá ìṣàkóso ti ń bẹ lóde yìí òun náà pé wọ́n mọ̀ọ́mọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ìdẹ̀rùn eléyìí tán yẹ fún tàbí kí wọ́n fi ọ̀rọ̀ náà mọ̀ fi ṣe ìmọ̀ fẹ́ mọ bí nǹkan ti ṣe ń lọ
ati mẹ́wọ̀n pa ojúre àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ètò òṣèlú eléyìí ti ń bẹ lásìkò yìí nínú àtẹ̀léde tó wá látọ̀yẹn ti ṣe agbẹnusọ fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC pàápàá jùlọ olùdíje sí ipò ààrẹ rẹ̀ Frank Shaibu wọn pe ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC òní ó sọ̀rọ̀ tó sì jẹ́ kó dìímọ̀ pé ilé iṣẹ́ epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà òní ẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ lábẹ́ ilé iṣẹ́ elétò láǹfààní àti máa ṣe ètò rírà àti títà lábẹ́ ètò òfin kan eléyìí tí wọ́n pè ní PIA eléyìí tí wọ́n pè wọ́n kò sì gbọ́dọ̀ máa ṣàmúlò àwọn owó tí a bá ń pa wọlé fún àfujọ àbí ìpètò ìpolongo lórí ètò ààrẹ. Àtíkù náà ka lébù sí ààrẹ Bola Ahmed Tinubu wípé ó ń ṣe àmúlò àwọn ètò àti àwọn ìlànà kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìrajà àti ìtajà eléyìí tó sì ń jẹ́ kó dìímọ̀ pé ìṣàkóso rẹ̀ ò ní pé wọ́n ti kán wọnú àwọn agbègbè ọjà pẹ̀lú àwọn oríṣiríṣi tó mú kí wọ́n pe epo kó láǹfààní àti já sọ́wọ́ ìsàlẹ̀ lásìkò tá a wà yìí. Àtíkù ṣàlàyé pé ààrẹ ò ní pé wọ́n ti gba àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àfojúsùn eléyìí náà ni láti lè mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní ìdẹ̀rùn káàkiri. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti bu ọwọ́ lu èèyàn sípò ẹni tó ti gbà kárí jẹ́ alága fún àjọ tó ní sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ girama nílẹ̀ yìí yan TESCOM olùṣọ́ àgùntàn Akin Àlàmú gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ fún ìgbìmọ̀ tó ní sí ọ̀rọ̀ àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Elders Council. Wọ́n pe gómìnà ló bu ọwọ́ lu èèyàn sípò náà pẹ̀lú àwọn tó ní ṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn òṣìṣẹ́ míì eléyìí tí wọ́n pe wọ́n ní ó jẹ́ ètò ìgbanisíṣẹ́ àti ìyànsípò eléyìí tí ìṣàkóso rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí. Wọ́n pe ìyànsípò náà òun ló wá nínú lẹ́tà kan eléyìí tí wọ́n bọ̀wọ́ lù látọwọ́ ẹni tí ṣe olórí òṣìṣẹ́ sí gómìnà Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí nígbà tó ń kéde nínú àtẹ̀jáde àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n fi síta lópin ọ̀sẹ̀ látọwọ́ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn Dókítà Sulaiman Ọ̀làǹrẹ̀wájú lára àwọn tí wọ́n tún yàn sípò láti rí ọ̀gbẹ́ni Elijah Kọ́láwọlé Àkànmú ọ̀gbẹ́ni Zakaria Taufik ọ̀gbẹ́ni Yinka Ọládóyìnbó àti àwọn míì. Gómìnà Mákindé ló wá rọ àwọn tí wọ́n pe wọ́n ṣẹ̀yàn sípò náà láti ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ìfarajìn ìfẹ́ inú ṣe sin ìlú àti àwọn nǹkan míì tó ṣe kókó ṣe pàtàkì pàápàá jùlọ láti wá ire àwọn èèyàn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà wọ́n pe ètò ìyannisíṣẹ́ náà òun ló bẹ̀rẹ̀ lẹ́yẹ ọ̀sọ́ka. Àjọ elétò ìdìbò olómìnira lẹwa INEC ní a ti ṣe àtújáde àwọn tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ eléyìí tó kẹ́yìn fún àwọn olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọ́dún 2027 nígbà tí àwọn oríṣiríṣi olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú káàkiri tí wọ́n mọ láǹfààní àti mọ figagbága nínú ètò ìdìbò náà. Nínú àkọọ́lẹ̀ náà láti rí ọ̀pọ̀ àwọn orúkọ eléyìí tí wọ́n pe wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ du ipò sí ipò gómìnà àti àwọn alájùmọ̀jọ rìnrìn àjò náà pọ̀ pẹ̀lú wọn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tí kó wa àwọn láǹfààní àti ti jáde tó fi mọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí irú èèyàn tí wọ́n jẹ́ àti àwọn ìwé ẹ̀rí tí kálukú wọn ni. Lára àwọn tí ń láǹfààní àti ṣe àtòjọ orúkọ wọn wọ́n láti rí Abimbola Adekanbi ti inú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Sharafadeen Abiodun Ali ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Azeem Oladolaromi ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Taufik Adegboyega Adegoke ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Lára àwọn àkọọ́lẹ̀ náà eléyìí tí a pè àtúrẹ́ ló tún jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Labour Party National Democratic Congress NDC Zenith Labour Party ZLP àti àwọn ẹgbẹ́ òṣèlú míì. Àwọn àtẹ̀jáde náà ò ní bọ́wọ́ lò látọ̀yẹn ti ṣe akọ̀wé fún àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC yan Rose Oriran Anthony. Àwọn òbí àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ lọ sìnrú ìlú tí wọ́n pe orí padà kó yọ lẹ́nu lọ́lọ́ yìí bí ogún níye ìyún tí wọ́n fẹ́ lọ sìnrú ìlú ti NYSC tí wọ́n jí gbé ní ojú ọ̀nà òwèrè sí Onitsha ìyún mọ́sọ̀ sí ojú ọ̀nà ọ̀hún ni wọ́n ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé owó tí wọ́n láǹfààní àti tùjọ látọwọ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n fi lọ rèé dóòlà àwọn èèyàn wọn ó ní pín ẹ ti dá padà lásìkò tá a wà yìí bó tilẹ̀ jẹ́ pé wọn kò lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ bóyá owó náà ó ní pé wọ́n padà san sọ́dọ̀ àwọn tí ó jẹ́ ajínigbé àbí bí owó náà ṣe rìn nìkan lè ṣàlàyé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí àwọn ọ̀dọ́ kan tí a fẹ́ lọ sìnrú ìlú ó ní pé wọ́n kó ní àwọn ajínigbé jígbé lọ́jọ́ kìíní oṣù kẹwàá
lẹ́yìn tí àwọn agbébọn kan tí ọkọ lu ọkọ akérò elérò méjìdínlógún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó kọ́ àwọn arìnrìn àjò láti ìlú ìbàdàn àti ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ lọ sí ìpínlẹ̀ anambra. Bẹ́ẹ̀ ò bá gbàgbé lẹ́ọ̀rán tí pn ti ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí anete inedo òun ló kéde pé àwọn ọ̀dọ́ náà wọ́n ní pé orí padà kó yọ tí wọ́n dòlà wọn lẹ́yìn ọjọ́ méje tí wọ́n ti wà nínú láwọ àwọn ajínigbé lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ takuntakun ìlú èta àti àwọn òṣìṣẹ́ elétò ààbò iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti iléeṣẹ́ ọmọlógún orílẹ̀-èdè nàìjíríà àwọn ajínigbé ọ̀hún ní àkọ́kọ́ béèrè fún owó bílíọ̀nù kan náírà látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí kó tó di pé wọn ni wọ́n ń láǹfààní àti mú àdínkù dé bá owó náà sí mílíọ̀nù márùn-ún náírà fẹ́nìkọ̀ọ̀kan èyí tó sì mú kí iye owó tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ti ń lọ bí ogún níye kó lọ rèé panudé sí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fún yín pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ra àwọn ìjọba ìpínlẹ̀ káàkiri ilẹ̀ yìí láti ṣe àmúlò àwọn owó àti àwọn ètò tí ń láǹfààní àti tẹ́wọ́ gbà lábẹ́ ètò ìṣàkóso ti ń bẹ lóde yìí láti máa fi ṣe àwọn àkànṣe eléyìí tí ó mú kí ìgbáyé gbádùn kó dé bá àwọn èèyàn ní ìpínlẹ̀ kó àwọn. Bákan náà la kọ fún pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ní láti ṣe àkópadà sílé ìṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n dídí ẹ̀ ní ọgọ́fà eléyìí tí wọ́n bẹ nílẹ̀ South Africa látàrí ìkọlù oríṣiríṣi tún wáyé lórílẹ̀-èdè náà. Bákan náà la mọ fún pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí Atiku Abubakar Tinaka lébù sí ààrẹ Bọ́lá Tinubu lórí ṣíṣe àmúlò àdínkù owó epo eléyìí tí wọ́n yọ náírà 16 ní 70 kúrò nínú owó epo lítà kan eléyìí tí wọ́n sọ di ọ̀rọ̀ òṣèlú tí wọ́n sì ń béèrè ìbéèrè lásìkò tí a wà yìí láti mẹ́ntó fún àwọn fún iléeṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NNPC ní àṣẹ láti máa ṣe agbátẹrù ètò náà àti bí wọ́n ṣe láǹfààní àti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ náà bó ti ṣe lọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn. Níkẹyìn la mọ wá fún yín pé àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC wọ́n ní ẹ̀jẹ̀ ṣe àtújáde eléyìí tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ eléyìí tó kẹ́yìn fún àwọn tó fẹ́ díje sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ètò ìdìbò gbogbogbò tọdún 2027 bí wọ́n ti ṣe láǹfààní tí ẹ ṣe àkọọ́lẹ̀ kálukú àwọn olùdíje àti àwọn alábàákẹ́gbẹ́ wọn tó fi mọ ẹgbẹ́ òṣèlú ọjọ́ orí àti àwọn àkọọ́lẹ̀ míì tó ní ṣe pẹ̀lú wọn. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní Kẹ́mi Sọlá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at wells radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at wells radio 893 FM fanpage. Bákan náà lè rí gbọ́ ọ̀sọ̀wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa ní ojú òpó ti 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni ìyàn ní yàrá ìkóró ìjọ ìkànnì yìí. Adédàmọ́lá olóyèdè lómúrò iná wa sì ti gbọ̀ yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Oorun ayọ̀ la ó sùn.